0: bi ibeere ti mi ma n bi ya to bi mi emi a si bi won pe ele tese te dawole tese yi nje agbara yin ni bi
1: everything beautiful o ma se ni an ti gbagbe ati sun.
0: Mi o da mi lo ma mi agbara mi kokoko ma ni kirade te wa nsaniyan la
1: pa lorun be
0: e je ko la saniyan ara re
1: o ma se o alagidi o ni ko so lorun
0: awa la ni date ko si date ni waju olorun ba
1: ala imokan itose god no day
0: jibeda kan se lala lasan ni olorun ba lo ti mo nkan teda je nile aye igbiyanju leda ngba olorun ba lo nde igbiyanju eda lo nde lade
1: there is a god he lives in the heavens there is a god he lives in me there is a
0: oba to dale aye to da sori omi ti ile aye o si ri
1: there is a god is watching me
0: Ṣọlọ́run ọba ìṣó wa tó sìn àbí ò tó sìn? Ṣọlọ́run ọba ìṣó tó bọ àbí ò tó bọ? Tí ò bá tẹ̀wá fẹ́ sin Ọlọ́run tó bá tẹ̀wá fẹ́ gba Ọlọ́run gbọ́ tẹ̀wá wo àwọn nǹkan tó wà yìí láàrin ká rẹ̀ kó sì wí pé báwọn làwọn nǹkan yìí báwọn náà ṣe ń gbélé ayé. Gbogbo ohun tá à ń ṣe kò ṣẹ̀yìn Ọlọ́run ọba. Bí ò bá sọwọ́ Ọlọ́run níbẹ̀ bí i ká pé ẹ̀dá ń ṣe lásán ni. Àtẹ̀mí àti yín àmàní ṣe lásán lágbára Ọlọ́run ọba. Ìwọ bàbá yìí lówùrọ̀ ọjọ́ tòní. Báwọn ṣe fẹ́ ṣọ́ra àwọn ọmọ yìí kí làwọn ọmọ yìí ó jẹ́ kí làwọn ọmọ yìí ó dà kí làwọn ọmọ yìí ó ṣe ti bí àti tọ̀hún. Gbogbo ẹ̀ ti ní ipa tó ti ń kó nínú àgọ́ ara yín ẹlòmíì tí ẹ̀lélẹ̀ yìí ó ti gbó kọjá ọjọ́ orí ẹ̀. Ó ṣe fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwọ náà gbìyànjú agbára rẹ kó sì fìyókùn kó fi lé Ọlọ́run lọ́wọ́. Òní eré ìtẹ́ ti jí lówùrọ̀ ọjọ́ tòní ẹ gbájúmọ́ ẹ ṣe wọ̀n bá tẹ bá lè ṣe ẹgbìnjọ́ agbára yín ẹ má sáré kọjá kádàrá. Ẹ mú ọ̀rọ̀ yìí àwọn nǹkan tó ṣe.

0: Ọlọ́run ọba nìkan lọ́ba tó lè ṣeun gbogbo, tó sì mú gbogbo, tó sì ṣeun gbogbo nínú ohun gbogbo.
1: Alágídí, òní kò sọ́lọ́run, arìnrìn-àjò, òní kò sọ́lọ́run.
0: Òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí ọ̀lẹ́ kó tó sọ nínú ìyá rẹ̀, ó lóun ti mọ̀ ọ́. Ṣé ẹni tó wá ti mọ ni kó tó kí ọ̀lẹ́ kọ́lẹ̀ ẹni tó sọ nínú ìyá ẹni tó ti mọ ni ṣé yóò wá fi nílẹ̀ kí ìyá jẹ níbí.
1: Ó ti gbàgbé ẹnìkan ló dálẹ̀ o àti ọ̀run.
0: Bàbá àti màmá tó ń gbọ́ mi nílé lówùrọ̀ ọjọ́ tòní. Àǹtí àti bọ̀dá tó gbọ́ mi nílé lówùrọ̀ ọjọ́ tòní. Ẹ má jẹ́ á sáré kọjá kádàrá. Ẹjẹ́ á fi ohun gbogbo ẹjẹ́ á fi lé Ọlọ́run lọ́wọ́. Òun lọba tó lè ṣe ohun gbogbo tó mú gbogbo nínú gbogbo lásìkò gbogbo.

0: Ẹ̀yin kan ní ìgbàgbọ́ ìpè Ọlọ́run àṣé.
1: Kí ló dé tó gbàgbọ́ o, Pọ́lọ́run bẹ̀.
0: Ẹ ní ìgbàgbọ́ pé Ọlọ́run àṣé.
1: A ṣe o alágídí, ó ní kò sọ́lọ́run àárín òde, ó ní kò sọ́.
0: Má jiyàn má ṣiyèméjì.
1: Kan ìtọ́sí.
0: Ibi tọ́rọ̀ Ọlọ́run yìí, ibi tó wà nù, má jiyàn má ṣe iyì má ṣe méjì.
1: Ó ti gbàgbé oòrùn yọ, ó ti gbàgbé ojú rọ, ó ti gbàgbé.
0: Ìwọ́n bí ń pé báwo ni ó ṣe ṣe.
1: Dálẹ̀ o àti ọ̀run.
0: Bí ó ṣe ṣe kò yé mi, bẹ́ẹ̀ ni kò sì yé ọ pẹ̀lú.
1: Ẹlẹ́sìn ni ẹ̀rù.
0: Ìwọ́ kan ní ìgbàgbọ́ pé yóò ṣe.
1: Ẹlẹ́sìn mi.
0: Ọlọ́run ọba yìí sì leléyìí ọba láṣẹ pé ni.
1: There is a God.
0: Bí ó bá ṣe nǹkan fún ni pé ṣe láàbọ̀. Tó bá ti ní ìgbàgbọ́ pé yóò ṣe náà ni. Ẹjẹ́ àfihàn gbogbo ẹjẹ́ àfi sínú àdúrà. Ohun tó dára ó ń fẹ́ àdúrà léyìí tó kù díẹ̀ káàtó àdúrà náà ló ń fẹ́.
1: There is a God. He lives in me. There is a God.
0: Kò ní súwa kò ní rẹ̀wá ní agbára t'Ọlọ́run ọba. Ọlọ́run ọba fi okun kún okun èmi àti yín. A sì fi ìgbàgbọ́ àfikún ìgbàgbọ́ wa. Òun nìkan lọba tó lè sun gbogbo nínú gbogbo lásìkò gbogbo. Ayẹwa kò ní yẹlẹ̀ ní agbára t'Ọlọ́run ọba. Kò ní jẹ́ bí ó ṣe jẹ́ ní abala àkọ́kọ́ ti ojúmọ́ rí lóòrọ̀ ọjọ́ tòní. Ibi tó bá ti tabọ̀ ní kálukú ọjẹ́ kárí pé àtúnbẹ̀ ṣe. Ẹjẹ́ ká kọ́ lu abala kejì ní òwúrọ̀ ọjọ́ tòní nínú ètò ojúmọ́ eré.

nítorí àwọn náà ni aṣáájú wa. Àwọn náà ni ẹni tá à ń wò níwájú. Àwọn la fi síbẹ̀, àwọn kan náà la sì yàn síbẹ̀. A sì gbọ́dọ̀ bí wọ́n níbi tí wọ́n bá orílẹ̀-èdè yìí, ibi tí wọ́n bá a dé.

ಮುನ ನಿಯಕ ಇಕಾವಾ ಇಬು ನಿ ಕೊಂಡಿಡ್ಡುಲಾ ಇಕಾ ತಿಯಿ ಬುಲೆ ಡುಡ್ಡುಲಾ ಇಕಾ ತೊಡೋ ತಿಮಿ ಲಸಿಕು ಚಾವಯಿ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àsìkò jù náà òun náà la wọ̀ yìí tójú ti ń bọ́ ní gbogbo ọ̀sẹ̀ tó ń rọ̀ lóríṣiríṣi bó wá ṣe ń ṣe wọ̀nyí kí ni nǹkan táwa náà ń ṣe kí làwọn ipa tá à ń kó tá a fi ń rí i pé òjò tó ń rọ̀ yìí ó ń bá àwọn ibi tó yẹ kó bá lọ ó ń bá wọn lọ. ẹlòmíín ti ẹ̀ ipa tẹ́lòmíín kó òun náà ní ipa kó jẹ́ pé òjò yá yalé ẹlòmíín débi pé a bá dúkìá ẹlòmíín jẹ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. irú nǹkan báyìí kò dá tó kò bójúmu tó gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà rere àti ọmọ tó jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ rere ìjọba ń kẹ́gbàjáde pé ẹ jẹ́ kí àyíká wa kó wà ní ìmọ́tótó kó mọ́ tónítóní bẹ́ẹ̀ ni iléeṣẹ́ rédíò àti ti tẹlifíṣàn náà ń kẹ́gbàjáde lójoojúmọ́ ipé bo ni àyíká wa ibo ló dé dúró báwo ló ṣe rí ṣó bójúmu tó àbí ò bójúmu. lásìkò tá a ti ẹ wà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ló jẹ́ pé òjò ló ń retí láti lè da ohun ẹ̀gbin wọn tí wọ́n ń ṣe àti gbogbo ìdọ̀tí wọn láti dá sórí inú àgbàrá eléyìí tó ń ṣàn lásìkò tá a wà yìí. ǹjẹ́ yìí ò mọ̀ pé gbogbo àwọn nǹkan tẹ́ ń dà yìí òun náà ló ń dí àwọn kan lọ́wọ́ tó sì jẹ́ pé omi ò ríbi lọ láwọn ẹlòmíín tó yọ pé ó fi ń yalé tọ̀dọ̀ tí wọn. ṣèbítorí ẹ ni àwọn àjọ akólẹ̀kódọ̀tí ṣèbítorí ẹ náà ṣe wà táwọn fi ń kó àwọn ilẹ̀ káàkiri kẹ ló lẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí dọ̀tí yín kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìlú lẹ fẹ́ san parí oṣù. bẹ́yìn ò bá sì ní tó bá sì jẹ́ pé àwọn tó ń kólẹ̀kódọ̀tí ìwọ̀n ẹ̀ wá sádùúgbò tí ń tẹ́ pé àwọn tó lówó ìwọ̀n ẹ̀ wá sádùúgbò tí ń ẹ̀yin tẹ súnmọ́ bí tó yẹ pé àwọn ìjọba ń gbé ń kọ́ tó jẹ́ pé àwọn ìjọba ló ń gbé àwọn ìdọ̀tí ibẹ̀ kí ló dé tẹ̀ kó àwọn ìdọ̀tí ìtẹ̀ kó wọn jọ kẹ gbé síbi tí ó yẹ kẹ gbé sí débi pé àwọn akólẹ̀kódọ̀tí ìjọba àwọn náà wá kó. eléyìí kò bá ojú mu tó ẹ jẹ́ ká rí pé aṣọ ohun tó yẹ ká ṣe lásìkò ká ṣe ohun tó yẹ ká ṣe lásìkò ká ṣe lójú ọjọ́ ẹ jẹ́ ká rí pé aṣe bó ti yẹ ká ṣe kó ba lè rí bó ti yẹ kó rí gbogbo ẹ̀ náà kọ́ ní ìjọba ó bá wa ṣe àwa fúnra wa pàápàá ẹ jẹ́ ká rí pé a gbé ìgbésẹ̀ eléyìí tó tó àtẹ̀yí tó sì yẹ nítorí ìjọba ó ṣe eléyìí tó yẹ kán ṣe eléyìí tó bá sì yẹ kí ìjọba ṣe tí wọ́n ṣe á pàkíyèsí wọn á pè sí i àmọ́ láti lè jẹ́ kí àyíká wa kó wà ní ìmọ́tótó nítorí ìlera ara tiwa pàápàá tá a bá ti ẹ̀ ro tara tiwa jẹ́ ká ro tàwọn mọ́ ní pàtàkì jùlọ àwọn ọmọ kéékèèké eléyìí tí tó wà lọ́dọ̀ wa yálà eléyìí tó ń bá wa gbé tàbí eléyìí tó ń já sí wa lọ́dọ̀
ẹ ti gbọ́ tí Yorùbá sọ pé ìmọ́tótó òun náà ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó báyìí òun náà ló lè ṣẹ́gun àrùn gbogbo. Tí àyíká wa tó bá ti wà ní ìmọ́tótó tó mọ́ tónítóní, a rí pé àwọn àjàkálẹ̀ rẹ tó ń jà káàkiri yìí, a rí pé kò ní súnmọ́ ọ̀dọ̀ wa, á jìnà sí wa réré. A fúra pàápàá, a sì mọ ibi tí eyín nǹkan tiẹ̀ ti gbé ń ṣẹlẹ̀ pé ó da ìyẹn ilé báyìí, ìyẹn ó ṣẹlẹ̀ tọ̀hún báyìí ó ṣẹlẹ̀, a mọ ibi tó ti gbé ṣẹlẹ̀. Ẹjọ́ à ń bẹ̀ wá, à ń rọ̀ wá lówùrọ̀ ọjọ́ tòní. Ipe kí oníkálukú wa, ẹ jẹ́ ká rí pé aṣojú ṣe tiwa. Ẹ jẹ́ kí èmi kí n ṣojú tèmi kẹ́yìn náà ṣe ojúṣe kẹṣe tọ̀dọ̀ tí yín náà. Kìlẹ̀ ayé kó lè dùgbé fún mùtúmùwà wa. Kò ní jẹ́bi tí a máa rí mọ lórí ètò ojúmọ́ rí lówùrọ̀ ọjọ́ tòní. Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe é gbẹ̀ntẹ̀ darapọ̀ mọ́ lówùrọ̀ ọjọ́ tòní, a kì í pẹ́ ṣe tẹ̀ darapọ̀ mọ́ lórí ètò ojúmọ́ rí. Ẹ má jẹ́ ká torí pé à ń lọ sẹ́dẹ̀ ká wá bẹ̀dẹ̀ jẹ́ o. Ẹ má jẹ́ ká torí pé à ń lọ sí ẹ̀dẹ̀ ká wá ba ẹ̀dẹ̀ jẹ́. Nítorí pé ta bá ti ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ báyìí, òun náà lá padà sí. A yẹ wá kò ní yẹ̀ẹ́lẹ̀ ní agbára tọ́lọ́run ọba. Òní á san wá sówó, òní á san wá sómo, òní á san wá sàìkú, eléyìí ti ṣe báàlì ọ̀rọ̀ ní agbára tọ́lọ́run ọba. A ṣòwò, a sì bóde pàdé, a ní ṣiṣẹ́ fọ́mọ ènìyàn mìíràn jẹ, a sì ní ṣòwò fọ́mọ ènìyàn mìíràn ṣe ní agbára tọ́lọ́run ọba. Títí ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé lórí ètò ojúmọ́ rí. Stephen Adeyemi Ige òun náà ni orúkọ tèmi. Títí ọjọ́ mẹ́jọ òun kọ́. Mi ò fi yín sínú ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́ ní agbára ti Ọlọ́run ọba. Títí ọjọ́ mẹ́jọ òun.

0: Elves Radio 89.3 FM ニベコンゴレワ。
1: Hello, good morning. Here's the headline news on Wales Radio 89.3 FM, your preferred wholesome radio. We are reaching live from Wales Broadcasting House along Alafi Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwaleke Ali. National Assembly is considering a constitutional amendment that would place security funding on the first line charge of the Federation's revenue as part of efforts to tackle the country's growing security challenges. Nigerian Upstream Petroleum Regulatory Commission, NUPRC, and the Federal Ministry of Defense agreed to deepen collaboration on the protection of Nigeria's oil and gas infrastructure through non-kinetic interventions aimed at enhancing production stability and community engagement. First Lady Oluremi Tinubu urges girls and young women to nurture big dreams and pursue them with discipline and purpose, as the Renewed Hope Initiative celebrated 3 years of interventions in the Federal Capital Territory, where over 27,000 residents have benefited from its programs. Former Kaduna State Governor Nasir El-Rufai is set to file a no-case submission in his alleged wiretapping trial after the Department of State Services closed its case against him before the Federal High Court in Abuja on Tuesday. Inspector General of Police IGP Olatunji Disu defends the planned nationwide enforcement against heavily tinted vehicles and covered number plates, insisting that the measures are necessary to curb kidnapping, one-chance robberies and other violent crimes. Sri Lanka is deploying the military to contain the spread of mosquito-borne dengue fever, as health authorities warn that hospitals are being overwhelmed with more than 1,000 admissions daily. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspectives Unlimited. For eyewitness account, call or WhatsApp Wales Radio Newsroom on 0916-893-2000. I am Toluwaleke Ali. Thank you for listening. God bless you.
0: Efile Emayikuro, Wales Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.
2: Ojuma, wanyi ni angoko eroyin to suyo la aro tuni, lati ikani West Radio 89.3 FM. Ekale kan gagwa magbe, tokun fomi ogba, ima, ati oye. Ti akale si yo, pukula la the avenue, Oluyole Estate, Ibada. Tebi tope, o la wole, ni oniro yinyin. Ile asho fe, ti le rongba, la di shi a ye wosi a, tuto e we ofe, le ti le ori upe. Kiko wole to abo je ele itamun la kukudu. Ninu a wowo ti wole sako e joba apako. Lara akiti ya lati gbogu ti gbogbogbo e to abo. To me, lori le de yi. Ele shia ori le de Nigeria to mboju to e porobi. Le ti amasi NUPRC. Ati le shia e to abo e joba apako tiga. Lati shia e mungo oro e bashepo. Lati dabo bu e kai porobi ati afefe gas yori le de Nigeria. Le pasi awan e dasi ati akiti ya. Le tlo yele jeki idro de dekuwa le ka on. Eni ti shi a yare. Olure bi ti lubu ti parawa si awan ma birin. Ati awan do birin. Lati ni ran rere. Ati lati shi to. Gege bi e to ire ti o tu ti shi shi a jayo e dasi e lodu keta. Ni olulu ile wa. Nibi ti awan olugbe to tu ekbe rumeta de logba. Kati janfa ni ninu e tu nan. Gomina ipinle Kaduna tele ri Nasir El-Rufai ti setan lati se igbejo ko sejo ninu esun igbohun sile to fi kan leyin ti ile ise leto abo DSS ti pari ojo pelu re liwaju ile ejo giga to wa nilu Abuja lojo isego oga agba fun ile ise olopa orile ede Nigeria Olatunji Disu ti soro segbe laye eroba gbogbo ti awon oko le to nlo glass dudu àti àwọn nọ́mbà ọkọ̀ léètọ́ da nǹkan bò tó dúró lórí pé gbogbo àwọn ìgbésẹ̀ náà ló dá lórí mímú àdínkù dé bá ìṣẹ̀lẹ̀ ìjínigbé jíjánilọ́wọ́gbà àti àwọn ìwà ọ̀daràn míì. Ilẹ̀ Sri Lanka ló ti ń gbé ìgbésẹ̀ láti lo iléeṣẹ́ ológun láti mú àdínkù dé bá àrùn lè tó wá látara ẹ̀fọn. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ iléeṣẹ́ ètò ìlera báyọ̀ ṣe ìkìlọ̀ wípé àwọn ilé ìwòsàn ti ń kú jù. Gẹ́gẹ́ bí wọ́n ti ń gba àwọn èèyàn tó tó ẹgbẹ̀rún kan wọlé sílé ìwòsàn lójúmọ́. Èyí ló pe kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòlé. Ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ̀. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmì.
3: Gàgà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Gàgà Àgbẹ̀mágbẹ̀.
4: Oh, bless you, Lord.
5: Wo, emi ni Oluwa Olorun gbogbo eran ara. Ohun ko awa ti o soro fun mi bi eto akoko ibapade anologo ori afefe yi lati le se iranse Christ World Overcomer Ministry. Iranse Olorun Emmanuel ti wa ni kale lati fi onje mi bo wa ki Oluwa ko buku fun yin.
6: Eni ti gbogbo agbara be lowo e, agbe oga loni, afoko ati eyan fun oruko re. Oba yin ologo fun ori ofe aanu. Ìrànlọ́wọ́ ta rígbà ẹ jẹ́ kí má jẹ̀mú búburú ṣe mọ́ wa lára. Gbogbo àwọn tó lè pera wọn ní alágbára ẹ̀yà orí wa mú. Wọ́n sapá o, wọ́n sa agbára. Wọ́n jẹ́ kí gbogbo ìlàkàkà ìrọ̀kẹ̀kẹ̀ wọn já sófo lórí wa. Kó máa ní forúkọ yín ní òkè ọrùn. Hallelujah. Gbogbo ọkàn tó ń lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi ní wákàtí yìí. Mo fẹ́ kẹ́ ẹ jájọ darapọ̀ kájọ gbé ohun tó láyé àti ọrùn ìgà. Nítorí oore rẹ̀ lórí ayé rẹ̀ lórí ọmọ rẹ̀ lórí ilé rẹ̀ lápapọ̀. Nígbà tá a bá ń kí Hallelujah méje ògo fẹ́lẹ́dùmarè méje. Gbìyànjú láti kí dáadáa o. 1-2-GO Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah. Ó jù bẹ́ẹ̀ lọ bàbá. Mo fẹ́ kó gbóhùn ẹ sókè láti yin bàbá yìí dáadáa. Ẹni tó ń gbèjà rẹ láìlùbọn, láìlù àdá, láìlù ọkọ̀, alágbára tá a ò rí tó ń jogun rere fún ọ. Mo fẹ́ dìde láti gbé bàbá yìí ga dáadáa. Nígbà tá a bá ń ké ògo fẹ́lẹ́dùmarè méje. 1-2-GO ògo fẹ́lẹ́dùmarè ògo fẹ́lẹ́dùmarè ògo fẹ́lẹ́dùmarè ògo fẹ́lẹ́dùmarè ògo fẹ́lẹ́dùmarè ògo fẹ́lẹ́dùmarè ògo fẹ́lẹ́dùmarè. Máa dúpẹ́ lọ́wọ́ ẹ kàn sọ wípé Olúwo ṣe fún ààbò rẹ lórí ayé mi. Olúwo ṣe fún ìpamọ́ rẹ lórí ayé mi. Tó fàyè gba ibi ìdààmú ìyọlẹ́nu kankan láti wọlé tọ̀ mí. Olúwo ṣe kò ní forúkọ rẹ ní òkè ọrún lọ nínú ìrẹ̀lẹ̀ ọkàn rẹ fún ìdáríjì. Wípé Olúwa dáríjì mi pa ẹ̀ṣẹ̀ mi rẹ níwájú rẹ. Mo tọ̀ wá ní wákàtí yìí nínú ìrẹ̀lẹ̀ ọkàn mi nítorí pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí ní tòótọ́. Ẹ forí ọ̀fẹ́ gbà mí. Ẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ kí n lè lọ ní ìdáláre kò níwájú rẹ. Bó o ti ṣe wíṣà olùfisùn láyé rẹ tó ń fi gbogbo ògbà dá ọ lẹ́bi níwájú Ọlọ́run lónìí a ran jáde kó níwájú rẹ ní ìtìjú. Àfi àánú ńlá pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ. Jésù Olúwa wa. Àmì. Gbogbo ọkàn tó ń lórí ọ̀fẹ́ láti gbọ́ mi ní wákàtí yìí. Mo fẹ́ kó sáré gbàdúrà yìí. Gbé ohun ẹ sókè tayọ níbi tó bá wà. Kàn pé orúkọ Jésù. Wípé Olúwa. Àwọn wo ni alágbára òkùnkùn láyìíká àti agbègbè mi? Tọ́ ń gbógun tì mí nítorí iṣẹ́ mi. Ìwọ tó ń tajà sọ pé nítorí ọjà mi. Tọ́ ń gbógun tì mí nítorí ogó mi. Bó tilẹ̀ wọ̀n kí wọ́n pọ̀ tó. Ẹ̀yin ogún ọ̀rẹ́ dìde nínú agbára ńlá yín. Ẹ bá mú wọn so. Ẹ bá mi mú wọn so. Ẹ so wọn mọ́lẹ̀. Nítorí ayé mi ẹ mú wọn so kẹ so wọn mọ́lẹ̀. Ẹ so wọn mọ́lẹ̀. Wọ́n ti jájàkújà. Wọ́n dẹ̀ ń pa mi lára. Ẹ mú wọn so. Ẹ mú wọn so. Ẹ mú wọn so. Fún mi Olúwa mú wọn so. Gbàdúrà dáadáa bàbá. Àwọn tán pera wọn ní alágbára. Tán ríra wọn bí aláṣẹ. Tán rò lọ́kàn pé kò sí táwọn ò lè dá lára wò. Tán dayé mi ṣì bá láṣìbolo. Gbóhùn ẹ sókè pẹni tó jù wọn lọ sáyé rẹ wípé Olúwa bá mi mú wọn so fún mi, mú wọn so. Bó tilẹ̀ wọn kí wọ́n pọ̀ tó, ẹ máa mú wọn so, ẹ mú wọn so. Sọ̀rọ̀ wípé ẹ mú wọn so láyé mi, ẹ mú wọn so lórí ògbó mi, ẹ mú wọn so lónìí, ẹ mú wọn so ní wákàtí yìí, ẹ mú wọn so láyé mi, ẹ mú wọn so. Gbà dáadáa pé ẹ mú wọn so, ẹ mú wọn so fún mi Olúwa, mú wọn so fáyé mi, mú wọn so Olúwa, mú wọn so. Tó sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ Jésù Olúwa wa, àmì. Níbi tá a wà sà, mo fẹ́ kó pe orúkọ Jésù. Ìtara ni wà á fi gbà wá ní Olúwa. Ṣí ilẹ̀kùn irere fún mi nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. Nítorí ọ̀sẹ̀ yìí ní láti mú irere jáde fún mi. Nítorí ọ̀sẹ̀ yìí ó ní láti mú ìfọkànbalẹ̀ ìrànlọ́wọ́ ìṣẹ́gun jáde fún mi. Inú yàrá tí àwọn nǹkan wọ̀nyí wà, Olúwa ṣí ilẹ̀kùn rẹ̀ fún mi lọ́sẹ̀ yìí. Jẹ́ kó ṣí ṣí fún mi, jẹ́ kó ṣí ṣí fún mi. Olúwa ilẹ̀kùn ọ̀sẹ̀ yìí, èyí tó kún fún irè, ilẹ̀kùn yàrá ọ̀sẹ̀ yìí, èyí tó yẹ láti wọ̀ fún mi. Olúwa ṣí fún mi lónìí yìí. Olúwa ṣí, Olúwa ṣí, Olúwa ṣí. Olúwa jẹ́ kí ilẹ̀kùn ṣí, ilẹ̀kùn irè, èyí tó yẹ mí fún ọ̀sẹ̀ yìí, jẹ́ kó ṣí o. Ẹ ṣí fún mi, ẹ ṣí fún mi. Bí ilẹ̀ ìní ṣe ń mọ́ bá a ṣe ń bọ́ sí ọjọ́ òní yìí, Olúwa jẹ́ kí ilẹ̀kùn irè, jẹ́ kí ilẹ̀kùn àánú, jẹ́ kí ilẹ̀kùn ìrànlọ́wọ́, jẹ́ kí ilẹ̀kùn ìṣẹ́gun, jẹ́ kí ilẹ̀kùn ààbò, jẹ́ kó ṣí fún mi. Máa ṣí fún mi, máa ṣí fún mi. Olúwa fi ọwọ́ agbára rẹ ṣí fún mi. Mo dẹ̀ fẹ́ jẹ́ kó o gbàdúrà yẹn dáadáa.
2: Wà á máa dárúkọ iṣẹ́ ọkọ rẹ, wà á dárúkọ iṣẹ́ tó ń ṣe.
6: Ilẹ̀kùn àánú fún ìbùkún tó máa mú èmi Emmanuel tayọ. Olúwa jẹ́ kó ṣí fún mi tó máa mú mi tayọ. Olúwa jẹ́ kó ṣí ilẹ̀kùn tó máa ṣí fún mi tí máa fi wọnú yàrá ìgbéga, yàrá ìṣeré, yàrá títayọ ẹlẹgbẹ́ ẹni. Tí o bá lè ṣí fún ọjọ́ tó fi tayọ ohun gbogbo, Olúwa ṣí fún èmi náà lónìí, jẹ́ kó ṣí fún ayé mi. Ẹ máa ṣí fún ayé mi. Ẹ jẹ́ kó ṣí, ẹ jẹ́ kó ṣí. Ilẹ̀kùn yàrá tó máa mú mi tayọ láàrin àwọn ẹlẹgbẹ́ mi tí mi ò fi ní jẹ́ ní ẹ̀yìn. Olúwa ṣí fún mi, Olúwa ṣí fún mi, Olúwa ṣí fún mi. Kí n lè tayọ àwọn ẹlẹgbẹ́ mi, kí n lè kúrò nípò ẹ̀yìn. Olúwa jẹ́ kó ṣí fún mi. Yóò ṣí fún ayé mi. Mo ṣèdìdí ẹ̀, ilẹ̀kùn tá a ní kò ní ṣí. Ilẹ̀kùn tó ti ṣí tá a ti tì pamọ́, èyí tó jẹ́ pé kò sẹ́ni tó ṣí fún tí ò tayọ tí ò yí yàtọ̀ ní rere. Mo tó ń kóhun lè tì níwájú rẹ. Àmì ńlá ni kó kàn ṣe níbi tó wà. Lórúkọ Olúwa, àṣẹ ọ̀run ṣí. Ṣé àmì pẹ̀lú mi? Mo ní àṣẹ ọ̀run ṣí fún ọ. In the mighty name of Jesus Christ. Bẹ́ẹ̀ ni kò rí o, kò tún yí padà. Jésù Olúwa wa, àmì. Ká tó lọ gba àdúrà tó kù. Àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ fi sí ìṣe ní ọ̀sẹ̀ tó ń lọ yìí. A lè jẹ́ ìkan lára àwọn ìgbésókè rẹ nítorí àwa tá ń ké pe Ọlọ́run pọ̀. Ṣùgbọ́n nǹkan kan wà tá a lè fi differentiate láàrin ọ̀pọ̀ ènìyàn tó ń pe Ọlọ́run tí wà fi jẹ́ àyànfẹ́ Ọlọ́run. Ọ̀tọ̀ làwọn tó ń tẹ̀lé, ọ̀tọ̀ ní àyànfẹ́. Àyànfẹ́ ni ojúlówó tó jẹ́ pé bó pe Ọlọ́run ní àjálẹ̀, Ọlọ́run á wà rí níbẹ̀. Nǹkan méjì ni. Àkọ́kọ́, o nílò láti fi ayé rẹ fún Kristi láti lè borí ohunkóhun tó bá jẹ́ ogun tó bá dìde sí ọ. Bá a tilẹ̀ ní fipá mú ọ, gbèsè ni fún mi àti ẹ nítorí ẹnikẹ́ni tí ó bá la ayé yìí já láti bọ́ nínú ewu, o nílò Kristi. Ó yóò dẹ̀mọ̀ ilé ayé tá a wà yìí bátú fọ̀ bátú ni. Nípa fífi ayé rẹ fún yìí ni ó fọ́n ní ìṣẹ́gun lórí ọ̀tá. Ta bá lọ wo 1 John chapter 4 verse 4. Ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lé ẹ̀yin, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Ẹni tó bá ti fààyè gba Ọlọ́run táyé bá ń sọ́nà ni òun ò lè bá wọn sọ́nà ni. Ilẹ̀kùn ìbùkún nìyẹn tó fẹ́ kó ṣí. Kẹ́mi Olúwa darí wa pé ká gbàdúrà lé lórí. Táwọn kan bá fẹ́ jẹ́ kó ṣí fún wọn, ọ̀tọ̀ ni ìgbésẹ̀ kan máa gbé kó tó di kó ṣí. Mọ̀ bí wọ́n ṣe gbàdúrà yẹn, tó o bá ti dàtúnbí, o máa rí bẹ̀. Tó o bá ti di àtúnbí, gbìyànjú láti dàtúnbí. Ṣùgbọ́n ò lè dàtúnbí láì ṣe pé o gba Jésù. Tó o bá dẹ̀ ti gba Jésù, o gbọ́dọ̀ dàtúnbí. Mo gbàdúrà wípé lórúkọ Jésù bó ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí kò ní korò fún ọ. Mo ń sọ ohun tí ó máa mú kọ́sẹ̀ yìí ó pé ọ ni o. Ohun kejì tó o gbọ́dọ̀ ṣe, o ni wípé gbogbo ẹni tó ti mú ọ bínú, ó lè mọ ẹlòmíì, o dẹ̀ lè má mọ̀. Kò wá ní lọ́kàn rẹ wípé bóyá ẹni tí mo
7: mọ bẹ́ẹ̀ tí mi ò mọ bóyá àwọn kan wà tí mo ti ní pé ó dọ̀rùn ká tó parí ìjà mo dárí jù wọn ó wà ní ìfẹnusọ lásán ó fi hàn sí wọn ní tòótọ́ kò sí nǹkan mi ò kán má bàa pa ọ lára ni jálọ òwe lúùkù yẹn luke chapter 6:37 torí ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ rẹ ni àgbógbó àwọn nǹkan wọ̀nyí sàtánì ó ṣètò ẹ̀ sílẹ̀ láti fi dènà àdúrà ènìyàn torí olùfisùn ni ṣẹun tó fẹ́ràn lọ́wọ́ nìyẹn ẹ̀ẹ́tàn ṣẹ̀ tó jẹ́ pé ó ní kó dọ̀rùn àbó o sì ti gbàgbé ọ̀rọ̀ rẹ tó ní wípé òrùn ò gbọdọ̀ wọ̀ bá ìbínú nínú ẹnikẹ́ni tí ẹ̀ kọjá ìbínú ó ti ẹ̀ lóhùn ní dáríjì ni àǹkí lọ́pàá tó fẹ́ dáríjì wọn ó ti ṣèdájọ́ wọn jẹ́ ká lọ wò ó ẹ má ṣe dáni lé ẹjọ́ a kì yóò sì dá yín lí ẹjọ́ ẹ má ṣe dáni lí ẹbí a kì yóò sì dá yín lí ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín so ìwọ tó o bá ti fẹ́ ìdájọ́ ọlọ́run ntẹ́ni yẹn le ṣe kó le má dá ní tòótọ́ sí ọ má dá lẹ́jọ́ forgive each other to make peace reign one not because of peace alone but to make God hear your voice if you are afraid to do that that means you are praying for nothing mo fàsìkò yìí gbàdúrà fún ọ irinṣẹ́ burúkú èyí tí ọ̀tá ń lò fún ọ tó lòdì sí ayé rẹ lórúkọ jésù olúwa máa finá gbà kúrò lọ́wọ́ rẹ orí bó ṣe ń ráhùn tó orí bó ṣe ń ké tó ṣùgbọ́n síbẹ̀ ogun òṣẹ́ kò jẹ́yẹrẹ ààrẹ wò lórí ọ̀rọ̀ méjì yẹn mo ní irinṣẹ́ burúkú tó ń bẹ nínú ayé rẹ tó ń ṣe ìdíwọ́ tàbí ìdènà tí ò jẹ́ kábírà rẹ ó gbà nínú ayé rẹ iná ká in the mighty name of Jesus Christ àdúrà ńlá tó fẹ́ gbà yìí mo fẹ́ jẹ́ kó o gbà dáadáa bá ṣe mú mi rí àdúrà yẹn wá orúkọ jésù ẹ̀mí mímọ́ mo pa ní àṣẹ sí gbogbo agbára sí gbogbo ẹ̀mí tó tẹ́ pẹpẹ ìpọ́njú sínú ayé mi ẹ máa wó ẹ̀yin ẹ̀mí tẹ́ẹ̀tẹ́ pẹpẹ ìpọ́njú tẹ́ẹ̀tẹ́ pẹpẹ àìní tẹ́ẹ̀tẹ́ pẹpẹ ìyà ìdààmú àìrí ìrànlọ́wọ́ sínú ayé mi àti ẹ̀yin àti pẹpẹ yín ní wákàtí yìí ẹ máa wó lulẹ̀ ẹ̀yà ẹ̀wọ́ ẹ̀yà dànù máa dábàá sóbi àdàlẹ́ ẹ̀ kàbà ẹ̀ wó dànù báyìí ẹ máa ya ẹ máa wó jésù olúwa wá if there is anybody here tí ò ní jésù pẹpẹ kan ti wà nínú ayé rẹ ìdí nìyẹn tó fi gbọdọ ni if there is anybody here tó fàyè gba àìní ìdáríjì lọ́kàn rẹ pẹpẹ kan ti wà nínú ayé rẹ tí o wá rí pẹpẹ yẹn àwọn nǹkan kan ló máa ń gbà lọ́wọ́ ènìyàn ohun tí olúwa sọ fún mi ó ní mò ń sọ fún ọ yìí àwọn tó máa ń gbà náà ni àwọn nǹkan tó máa ń dùn mọ́yàn nínú jẹ́ kí n kó o papọ̀ bẹ́ẹ̀ àwọn tó máa ń gbà sórí ẹni ọta nǹkan kan gbọ́dọ̀ wọ orí ẹ kò kan gbọ́dọ̀ wà empty so àwọn tí ó máa ń gbà òun ni ohun gbogbo tó máa ń dun ènìyàn nínú so tí ò bá wó kò sọ́nà tó fẹ́ gbé gbàsà and the only way tó lè fi gbà wó òun ni kó o gbé gbèsè tí mo ti sọ síwájú yẹn ẹ pariwo ẹ̀kan ló fẹ́ gbà sí báyìí o àṣẹ ni kó o fa gbogbo pẹpẹ tí àwọn ẹ̀mí búburú ti tẹ́ sínú ayé mi ọ̀rọ̀ ni kó o sọ o torí àṣẹ ti ń bẹ lẹ́nu rẹ wà ní lórúkọ olúwa ẹni tó ní ayé àti ọ̀run ó wá àwọn pẹpẹ yìí rí pẹpẹ tó ń jẹ àṣeyọrí mi pẹpẹ tó ń fi ògo mi rúbọ pẹpẹ tó ń fi ìtẹ̀síwájú mi rúbọ èyí tí òkùnkùn tẹ́ mo dìde tako yín lónìí lórúkọ jésù máa wó máa wó máa wó máa wó ẹ pé jésù gbogbo pẹpẹ tó sọ mí darọ sórí níbi tó wáyẹ wàá fòdìde ni o gbogbo pẹpẹ tó ká mi lọwọ kò gbogbo pẹpẹ tí kò jẹ kí n ráyè ṣe bó ṣe tó àti bó ṣe yẹ bóyá láàrin àwọn ẹlẹgbẹ mi tàbí ní ibikíbi ẹbí tára sọrọ lónìí láyé mi olúwa wo palẹ olúwa bí wó olúwa wo palẹ gbogbo pẹpẹ tó yà mí lárọ mo dáná ogun yáyín o yẹ máa wó lórúkọ jésù láyé mi ẹ máa wó tó ká mi lọ́wọ́ kò lórúkọ jésù ẹ máa wó ẹ̀yin pẹpẹ yìí ẹ máa wó ẹ máa wó ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin pẹpẹ yìí ẹ máa wó láyé mi tẹ́ẹ̀jẹ́ lè tẹ̀síwájú ẹ máa wó tẹ́ẹ̀jẹ́ lè dìde ẹ máa yá ẹ máa wó ẹ máa yá ẹ̀yin pẹpẹ yìí máa yá jésù olúwa wá mi business yìí sọ wípé mo dìde tako yín o nínú ayé mi gbogbo irinṣẹ́ yín tẹ́ fi mọ pẹpẹ àti àwọn tó mọ pẹpẹ àti àwọn tó gbéṣẹ́ rán yín láti mọ pẹpẹ sínú ayé mi iná run yín o bó ti wí lẹ́ẹ̀kan yìí ni kò sàmì orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wo la gbé dìde sínú ayé rẹ láti bí ìgbìmọ̀ òkùnkùn èyí tó dúró bí ìtakùn tó di ègún tó di èpè nínú ayé rẹ tó sọ wá di ènìyàn yẹpẹrẹ to ba ri ami lase eni to je oro o wa ri laye re ati temi o gbe mi in the mighty name of Jesus Christ aye re o ba si ni mu rere jade gbogbo ohun to je ogun o dope laye re ilekun ire fun ose yi a si fun o ilekun anu fun ose yi a si fun o ilekun ibukun fun ose yi a si fun o ilekun itura fun ose yi anu si fun o ori pe ogo ni foruko oluwa o jesu oluwa wa ami gbagbo wipe ohun gbogbo to ti bere ninu adua anu le se titi igba mi ta tun ma pade oluwa yo buku fun o
5: eto akoko iba pade anu ni esese gbotan yi lati le se ranse Christ Word Overcomer Ministry iranse olohun Emmanuel ni won sese fi onje mi bo wa anu olohun ko ni fi gbogbo wa sile te ba fe ba wa soro tabi e fe adura ati igba ni nimoran cancel e pe

0: on this dial for an enriching discussion. Eda Akomowa Lori Kani Kanga Agbomagbe Wealth Radio 89.3 FM ni gbogbo ojoru ni ago meji osan lori eto ohun obirin.
1: Eyin obirin o. Oya asiko to lati soro soke.
2: Ayé ti a wà yìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ sí ẹ̀dá ènìyàn. Eléyìí ló jẹ́ kí ìkànnì Agbómàgbẹ̀ Wells Radio 89.3 FM ṣe ṣe àgbékalẹ̀ ètò kan tí a pe àkọlé rẹ̀ ní ẹ̀dùn ọkàn. Lórí ètò ẹ̀dùn ọkàn, ẹ pàdé mi ọmọ yín Ọlọ́run mi ọmọ Ọláyọkun. Aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé ní gbogbo ọjọ́rú Wednesday ní dédé aago kan ọ̀sán. Níbi tí yóò ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀dùn ọkàn yín tí àwọn olùgbọ́ wa sì máa ní àǹfààní láti dá sí ọ̀rọ̀ náà tí a sì lè rí àwọn ẹ̀dá onínúure láti ṣe ìrànwọ́ fún yín lórí ọ̀rọ̀ náà. Ó ṣe ní àǹfààní láti má fi ọwọ́ tó ń dùn wá sí abẹ́ aṣọ. Ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ wa Wells Radio 89.3 FM ìkànnì kànga Agbómàgbẹ̀ ní òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ẹ sì lè pè wá lórí aago 08142335366 tàbí 07066165053 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀dùn ọkàn lórí Wells Radio 89.3 FM torí rẹ ni.
3: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
4: Dandala jùlọ.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún, ìtẹ̀síwájú lọ́pá ìṣẹ́gun ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ wáyé. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ náà ló sì ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ láàárọ̀ tòní. Láì fi ọ̀pá pọ̀lọpọlọ péjọ, a ṣe wà nínú ọ̀rọ̀ ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí dókítà ti mẹ́nuba ọ̀rọ̀ ó pé bí a bá pé a ṣe ìgbésẹ̀ kélé-n-gbélé, ṣe tó bá ṣẹlẹ̀ náà láwọn ibòmíì ṣe ń tá ṣe náà nù. Mo wò pé ká wò báyìí dókítà, ṣe mọ̀ páwọn ni wọ́n mọ ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ètò àti dóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé. Bó tilẹ̀ jẹ́ pé lánàá láàárín ìròyìn kan pé wọ́n ti kó àwọn ọmọ kó ń bẹ́ẹ̀ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ di ẹwà léǹsìn pé irọ́ ni o, wọn kó wọn kó ń bẹ́ẹ̀ kankan pé wọ́n sì wà ní inú àhámọ́ yẹn o, pé wọn kó wọn lọ sí Kaduna because wọ́n náà ti kó wọn lọ Kaduna, pé àwọn ajínigbé ti fi ìròyìn náà wà ń bí, ṣùgbọ́n ní kò jọ pé wọ́n sì wà ní inú igbó yẹn. Ṣùgbọ́n mo wá ń wò pé àwọn ní àmọ́ ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti dóòlà wọn, bóyá ara ìgbésẹ̀ wọn ó nílò pé kí kálukú kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn tán gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́nà tó tọ́, kálukú wọlé wọn, káwọn òṣèlétò ààbò kí wọ́n tún lè dọgbọ́n míì tí wọ́n ó lè dá, bóyá èèyàn ló fà á tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà, àbí bẹ́ẹ̀mi ṣe wò ó kí lẹ ti rí sí.
1: Mo ṣe gan, mo sọ lẹ́ẹ̀kan, mo ní kì í ṣe ìgbésẹ̀ tó tọ́ because ìkọnú àwọn AIMS Boko Haram ò ní wípé this western education pé haram ni so pé àwọn ò fẹ́, so every means possible ni wọ́n máa fẹ́ lò
0: láti frustrate àwọn tó bá ń ṣe.
1: Yes, láti frustrate àwọn tó bá ń ṣe, and so that is closing down schools, making curfew, this and that is one of the things that they will be clapping for.
0: I think achieve aim wa.
1: So, and that is, that will not be tolerated. It will not be tolerated. I said something somewhere yesterday in one of the radios, radio programs.

0: Sanu dada uwa, anyi ala chilazu, ekabo bada. Before we go for that short break, we dey talk of waiting special advisor to the president, Bayo Onanuga. You look Nigeria, so the man talks, make me pay this call first. Hello?
1: Hello?
0: Hello, good morning.
1: Morning.
0: What be your name, sir?
1: Alhaji
0: Odumade. Oh, Alhaji Odumade, you're welcome back.
1: No. Brother, I'm not sure I'm going to say, I'm going to say, here are foreign country. Oh, I'm not sure if I'm going to say, I'm not sure if I'm going to say, I'm going to say, wọ́n ń gbé oríṣiríṣi mẹ́tọ̀dù wá ṣé bá ṣe ń lu ayé bọ̀ tẹ́lẹ̀ nìyẹn. Wọ́n ń wo ọ̀nà táwọn lè gbà láti fòkùn táwọn ó padà wá so wọ́n lẹ́sẹ̀ ṣíṣe pé nǹkan táwọn bá sọ fún wọn pé kẹ́ ẹ ṣe ni wọ́n ó ṣe ni. Ẹ jẹ́ ká sì láká ìgbé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kó dá kí ẹ sọ pé nǹkan fẹ́ lọ dìbò tó sọ pé o ta ìbò ẹ because kì í ṣe tiwọ́ nìkan ló ta. O ti ta ti ẹlòmíì náà mọ̀ títí ẹ̀ kọ̀kọ́ tó ṣe pé ẹyọ kan yẹn bóyá ókè ẹti àwọn méjèèjì àwọn tó jọ ń kọ̀ǹtẹ́ẹ̀sì ẹnì kìíní ti ní 99 ẹnì kejì ti ní 99 ìfọwọ́ gba bóyá 15,000 ni o àbí iye tó rí kó gbà ó wá ta ó wá jẹ́ ẹni tí ò yẹ kó débẹ̀ ló débẹ̀ ṣáà pé gbogbo àwọn tó kù yẹn ó ti fìyà jẹun kò yẹ kẹ́nì kẹ́kọ́ gba owó ṣùgbọ́n pẹ̀lú present issues ní tí wọ́n ti dálẹ̀ báyìí kájọ sọ pé kò da ṣùgbọ́n wọ́n ti ṣiṣẹ́ káwọn èèyàn ó gbà á kalẹ̀ nǹkan tẹ̀mí fẹ́ mú yọ ni.
2: Aisun sir, Alhaji Odumade said that the

0: Podcast Radio 89.3 FM on Gagoma.
1: Tẹ́ẹ̀bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ẹ̀fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó gajara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Iléeṣẹ́ ńláńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

dúpẹ́ fún Ọlọ́run ọba ọba àwọn ọba olúwa àwọn olúwa Ọlọ́run ọba tó mọ wá tó mọ̀ wá ọba tó mọ yín ìgbì nínú ìkara wọn Ọlọ́run ọba tó dá wa sí tó ṣọ́ wa tó tún lè jẹ́ kí a tún lè parapọ̀ lónìí bóyá a fẹ́ dé bá yín ni ò bóyá yín náà tún máa gbóhùn wa lé orí rédíò yín ní ọ̀sán yìí ọ̀pẹ lóye Ọlọ́run ọba. Àtàbà tún bó Olódùmarè ọba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo. Ọlọ́run àwọn Ọlọ́run ọba àwọn ọba ọba tó ṣọ́ wa tó dá wa sí gẹ́gẹ́ bí èèyàn kẹ́yìn máa fẹ́ràn láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o torí wípé ìhun lọ́ba tí pabidà tí sọbidire. Gbogbo sàkun rẹ̀ náà bí gbogbo rẹ̀ ṣe ń lọ ọwọ́ Ọlọ́run ọba là ń rí lójoojúmọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan èmi ń rí ọwọ́ Ọlọ́run ọba o. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi ní ọ̀sán yìí ibikíbi tẹ́yìn náà bá wà dákun ẹ jọ̀wọ́ ẹ dúpẹ́ ẹ tì yín. Ohun gbogbo lè má máa lọ bó ṣe yẹ kó lọ bóyá ẹ̀ ń wò pé báwo ni gbogbo nǹkan ṣe ṣe wá rí báyìí báwo láyé mi ṣe wá rí báyìí ibo láti ẹ̀ tún wá lọ báyìí o ẹ ṣáà dúpẹ́ mi. Lóòótọ́ ta bá wo gbogbo sàkún nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa káàkiri wa gbogbo àwọn ìròyìn lọ́tùn ló sì tá à ń gbọ́ yóò súyàn lóòótọ́ àmọ́ nínú gbogbo rẹ̀ náà ẹ jẹ́ àwáyé àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lógun àkíyín lọ́gbọ̀n lọ́gbọ̀n àkíyín lọ́kùnrin lóbìnrin àkíyín lọ́mọdé àti lágbà kíyín wípé ẹ káàsán ṣàlàfíà lẹwà ṣe dáadáa la bá yín. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ Welsh Radio 89.3 FM your preferred awesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí. Ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé gbogbo ètò wa

bá ń san pa ìkànnì mọ̀lẹ́bí bí mo ṣe sọ tẹ́lẹ̀ gbogbo mọ̀lẹ́bí pàápàá jùlọ àwọn ò kí ṣe àwọn ètò tó jẹ́ pé ẹ̀mọ́ ní káwọn ògo wẹrẹ wa kọ́ mọ́ sá wọlé yìí tọ́gbé sórí afẹ́fẹ́ yìí ẹ̀ lè gbọ́ o ẹ̀ kì í ṣe fọ́mọdé o àgbàlagbà nìkan ló lè gbọ́ o kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa gbogbo ètò wa ló ń kọ́ni lọ́gbọ́n ló ń kọ́ni lóye tó jẹ́ pé gbogbo mọ̀lẹ́bí pátápátá láti orí àwọn àgbàlagbà títí dá àwọn ọmọdé ẹ̀ lọ lè kọ́gbọ́n ẹ̀ lọ́dẹ̀ sì lè máa gbọ́ wa. Àbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí.

0: kábọ̀ padà sí orí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú ẹ̀mí ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí ọmọ Ọláyọkun aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé. Fún àǹfààní ẹ̀ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rè tẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí lórí ìkànnì wa lórí ètò ẹ̀dùn ọkàn àmáwọ̀ ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀kan ilé tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sí ó jẹ́ tó ń dùn wọ́n lọ́kàn tí wọ́n wá gbọ́rọ̀ náà tí wọ́n sọ síta tí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá fetí bá wa gbéyàwó ọ̀rọ̀ náà máa láǹfààní láti pè wá bá wa dá sí ọ̀rọ̀ ìyẹn tá a bá ti sọ̀rọ̀ náà tán pé ẹ̀yin aráalé o kí lẹ wá rò sí ọ̀rọ̀ yìí inú mi sì máa ń dùn gbogbo ìgbà ni mo máa ń sọ gbogbo ẹ̀yin bàbá bàbá mi ẹ̀yin màmá màmá mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nuba lónìí ọ̀rọ̀ arábìnrin kan ni wọ́n sọ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ náà wá jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó ṣe ni láàánú púpọ̀ torí mo wá ń wò ó pé ilé ayé yìí mọ̀ tó wá pé gbà o. Gẹ́gẹ́ bó ṣe ṣàyé fún wa wọ́n ní wípé màmá àwọn jẹ́yàn kan tó jẹ́ pé wọn ò tiẹ̀ rí ọ̀rọ̀ gan fi kí n yá òyìnbó wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ fi kwọlifáì màmá wọn yẹn torí tẹ́yìn náà bá gbọ́ ẹ̀wọ̀n wá wò pé bóun lèèyàn ṣe máa wà tó máa ní gbogbo irú ìwà yìí lọ́wọ́. Wọ́n wá ní màmá àwọn kì í wá ṣe pé bóyá ó ní pé bó ní ìgbéyàwó kan tí wọ́n ṣe wọ́n ní níjìnjìn ayé wọn tí wọ́n máa sọ pé bóyá wọ́n wà pọ̀ pẹ̀lú ọkùnrin kan wọ́n ti ń ṣe àwọn oríṣiríṣi o àmọ́ wọ́n ṣáà já mọ́ arákùnrin kan lọ́wọ́ ó wá jẹ́ pé arákùnrin yóò wá fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ nígbà tí wọ́n fẹ́ arákùnrin tí wọ́n gbéra wọn sílé lóòótọ́ arákùnrin yẹn ò tọrọ màmá àwọn o àmọ́ ngbà tí wọ́n ṣáà jọ ń gbé pọ̀ wọ́n bí kìíní wọ́n bí kejì wọ́n bí kẹta wọ́n bí ọmọ mẹ́ta fárákùnrin yìí ọ̀sán kan orúkọ náà ni màmá àwọn bóyá torí wípé arákùnrin yẹn ò ní owó tó bí wọ́n ṣe sá bóyá ṣe kúrò lé arákùnrin yẹn nìyẹn o kọ́ fi ọmọ mẹ́ta lẹ̀ tí. Wọ́n tún bẹ̀rẹ̀ sí ní náà ta náà bẹ̀rẹ̀ sí ní náà gbàrá náà bẹ̀rẹ̀ sí ní náà gbòòrò. Wọ́n tún ṣàtú já mọ́ arákùnrin míì lọ́wọ́ eléyìí tiẹ̀ níyàwó ńlé tẹ́lẹ̀ wọ́n wá ní màmá àwọn wá jẹ́ èèyàn kan tó jẹ́ wípé kò sí nǹkan kan tí wọn ò lè fi wá nǹkan kan tí wọ́n bá ń fẹ́ ó yẹ kó ti yé eyín ọkùnrin tí wọ́n tún lọ ba mọ́ eléyìí ti níyàwó ńlé o àmọ́ wọ́n wá tún wá fi nǹkan wọn òfò òtó wọ́n fi gọ̀ǹgọ̀ gọ̀ǹgọ̀ tí wọ́n fi fà á yẹn wọ́n ṣáà fi nǹkan bo arákùnrin yìí lójú ó yẹ kó ti yé eyín wọ́n ṣáà wọ́ kúrò lọ́dọ̀ ìyàwó rẹ̀ torí wọ́n rí wípé ṣé ń jìdí ẹ̀ wà lọ́wọ́ rẹ̀ wọ́n tún wọ sí ọ̀dọ̀ ara wọn ìyẹn tún kúrò lọ́dọ̀ nílé rẹ̀ pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ó wá sọ́dọ̀ wọn wọ́n ṣáà tún jọ gbé pọ̀ ọmọ kìíní tọ́ba bí fọ́rákùnrin yẹn wọ́n ní ìbejì ni màmá àwọn fi oyún yẹn bí wọ́n wá jọkùnrin méjì àmọ́ ìkánnu wọn padà. Nǹkan sì ń lọ dáadáa fárákùnrin yìí ó sì ń náwó fún wọn nǹkan tó fi bò ó lójú ó sì fi bò ó sì wà ń bẹ̀. Àmọ́ kò sí bá a ṣe lè ṣe é bó pẹ́ bóyá ewé oṣù ko. Wọ́n wá bí ọmọ kejì fún arákùnrin yìí tíyẹn wá jẹ́ ọmọ obìnrin awá bí ni àwáká ó ti níye ìkúnlẹ̀ tí wọ́n ti ní bẹ́ẹ̀ yẹn. Nígbà tí nǹkan ṣáà ṣẹlẹ̀ ń gbogbo báyọ̀ ní gẹ́gẹ́ báwọn ṣe gbọ́ nǹkan tí ó tọ́ fi bo arákùnrin yìí lójú ó ṣàkà kúrò lójú rẹ̀ tó fi jẹ́ pé ó padà lọ sílé lọ bá ìyàwó rẹ̀ ló wá fi ọmọ méjì ti màmá wọn. Àmọ́ nígbà tó wá yá torí màmá wọn ò ṣèyàn kan tó ní tara ọmọ rárá wọn mọ bí wọ́n ṣe ń tọ́jú ọmọ káwọn ṣáà ti wà òkè kó jẹ́ pé gbogbo nǹkan àwọn ṣáà ń rí oúnjẹ jẹ bóyá ọmọ wá rí jẹ kì í ṣe pé bóyá wọn ò ní fún àmọ́ wọn ò ní tara ọmọ wọn ò káràmásìkí ti tọmọ lọ títí. Nígbà tí arákùnrin tí wọ́n bímọ fún yìí tó ti padà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ti lọ báyàwó rẹ̀ padà tó ti lọ bẹ̀ẹ́ ó ṣáà mú ọkùnrin tí ìkọnú àwọn ìbejì tó ṣẹ́kù yẹn ó mú ohun padà lọ ó wá kó ọmọ obìnrin lọ́wọ́ màmá wọn. Torí ìyàwó arákùnrin yẹn ní gbogbo ìgbà yẹn kò gbà kí wọ́n mú ọmọ méjèèjì wá àmọ́ ìyá ọkùnrin jẹ ìyàwó wọn yẹn ẹ̀ríṣẹ́ ọlọ́run ìyàwó wọn tí ìyàwó arákùnrin yẹn tí wọ́n fi ilẹ̀ tí wọ́n tí ó wà nílé wọn ìyẹn ò tí ì bímọ ọkùnrin àmọ́ ngbà tí ó wá ṣáà padà lọlé ló ṣáà bẹ ìyàwó rẹ̀ wọ́n ṣáà mú ìkọnú àwọn ìbejì tó kù yẹn wọ́n mú sọ́dọ̀ ó wá kó ọmọ obìnrin kan lọ́wọ́ ìyá àwọn. nigbati ya awon tu wo rara ara pe ah bo ni o se wa se tori won o ti e fe wo ni se kankan ton se pato ngba kan to ya won wa lo si ibi ti eyin won ni won wa ni secretariat kan to je pe won ba won se bi awon barada kankan won sa ni ya awon sa ko gbogbo epo ngba ta won gboju won ni ko si ile kankan to je pe awon ma gbe boya awon ma ya le gbe to je pe mama awon won ni wa ibi to je wipe okunrin lo ni le tori mama awon esanwo ole won sa wona to je wipe won ma ba landlord se wole wode ti won o fi ni sowo ni mama awon ba tu nese sita o lo ba tu di pe won tu ri arakunrin mi eni ti won wa ri iwa je eyan kan to je wipe iyawo re ti salaisi o si ti lawon omo tele na tu wa teba ti arakunrin yen lorun tori owo wa lowo arakunrin yen arakunrin ti won wa tu wa teba ti yi ohun wa ni eni to wa je baba fun eni to le oro ti won salari oro won yi fun wa won bi mo kini fun arakunrin yi omo okunrin ni fiyen bi won de tu wa bi imi awon itoje omo keji ohun le gbo won awon si ni omo ti won bi keyin awon gba ta won dagba won omo yakobi won yen okunrin yen o sa asa isan to fi je pe o sa laisi koda gan bi won se sa laisi gan awon ti gboju die ko ti e ta mama awon lara te mo keyan ti e ni tara bi amo pe omo jabo lowo eyan omo sa laisi lowo eyan keyan ti e tara won kan se won ba ti won le se ni amo e mo pe ko jo won loju se mo pe mo so fun yi wi pe okunrin keji ti won bi mo fun to ni awon to ni ibeji eyo kan omokunrin to seku to mu sodo ngba to ri wi pe arabini yo toju omo to o sa pada wa mu omo re obirin keji to fi di pe o ti mu gbogbo omo re sodo awon ta won wa ku meji lo wa ku lowo mama awon obirin meji gbogbo ile tawon gbe bi won awon se si so tele ko si kankan ti mama awon sanwo re o ko wa se pe boya mama awon tun wa nfi oju lasan ba awon okunrin lo ori
1: eno ni pe ni efe
0: sidisi nkan kan ma toju bo le kan ma se leji kan ma se gbaso hun gbogbo yen lawon gboju ba lowo mama awon mama awon tun wa jabi amo to je wi pe komo to jogun baye mi o jogbon o ti mama awon ba ti se obe bayi won kokko je gbogbo nkan ti won fe je si lara won mu ito doso daada ti won o je ito wa wa ku ni rale rale lo ma wa fun awon omo lati je ati kekere bayi ni mama awon ti tolo ti so pe kini e wa wa fun te ba le mowo wa te ba le se kini kan te ba le se gbata ba lo sagbon awon meji ta won tun ku lowo iya awon tun ta won ti GSS3 ni iyi egbon won yen lo wa to fi file ewe sile to fi je pe o lo bere si ni kose ke wa se pe gbogbo ba won se ndagba yen pe boya mama awon oturokunrin mi to je bi pe ba won se nlo sile okunrin mi la won tun ko ra lo tun pa won lo sibe to je bi pe amo wo tun wa bi mo kankan mo o amo wo la won okunrin to si n ba se to je bi pe te o ba ti ri to lowo le ni wo lo be wo duro sibe fun bi odun kan ti yen owo ba ti fe dabi pe boya o sa fe re die wo tun be kuro nbe wo tun lo sodo okunrin mi wo se tara ba won ma se lo sile ewe to ba ti wa lati fa ba ma poju ani wo ka won kankan mo da mu awon wa gbe le aye ti won ni o awon wa gbadu aye ti ta won ni o awon wa le aye fomo kan o loro kan GSS3 ni won ni egbon won lo ti kaweda to fi lo di pe o n lo n kose ibi ti yen si ti n kose kere se omo to je wi pe mama re o toju re egbara kaka gan lo fi n fa won lowo legbon awon ti bere si ni se orisirisi iranu kaakiri awon okunrin to ba ti le fi fun won lowo kekere owo bayi eyin o lole gbogbo yen ti egbon awon se kaakiri lo fi n tu owo kekeke jo iya awon si mo pe egbon awon gberu igbese yen o amo ti yen ba ti de to ba ti fun mama awon lowo nkan to fe gbo niyan won ni omo gidi ni won ti so odo mo dada omo to je wi pe omo osagbafo won kaso wale won o fe mo bi to ti rowo amo bo se fun won lowo yen be ninu awon ninu mama awon dun gbogbo nkan to nse yen gan won tun fun ni ogbon orisirisi to ma tu lo ti owo to nse to fi ma tu to ma fi peleke si won ni inu igbesi aye yen la won wa orisirisi nkan be yen la won ri nigba ta won na egbon awon sha make sure pe ba won bo hun se ku oni GSS3 yen won o fe ka buru ohun ku o nbe fun bi odun bi meji meta lo wa laarin won o amo egbon awon ma sha mo bo se ma nra re to fi je pe ta won ba public school awon kuku lo ta won ba ni lo nkankan egbon awon yen lo ti nsese lo nsese iya e je nso be don fa awon lorisirisi nkan ti ta won awon pari secondary school ta won amo ko soro pe omo kan fe lo university loro iya ati ta won to ba ti le lagbara re lati se fun ara re to mo ba lo

0: kí àwọn ara lé
1: e ka san yin olugbo wa ni bi gbogbo ti owoja eto yin fe si a ki yin pe e ku de di asiko yi e de seun ni gbogbo igba te ma n digba joko fun eto wa ohun obirin atun ti de lori eto ilosan ye je ka jo se oruko temi ni eludipo oluwakemi queen mother
0: ola plenty
2: aki gbogbo eyin te ngbo wa gbo akiyin logologo akiyin logbon logbon aki pe ka san salafia le wa se dada la ba yin ka bo si eto yin eto wa ohun obirin ni osan yi pelu gbogbo awa muludu yin
0: awa
2: layo yin oruko temi oyi pada olaomi omo layo kan e won ni ile odebode na ni mo so wi pe ka bo e wa nkan fidile nkan e je ka tu jo seto ni osan yi
0: olabode ti soro npo ni e wa nkan fidile nkan sugbon e je kin wa so npe Eda kuntori olon, gbogbo nte banta emo kubo wa sori kani wa sori 89.3 FM. Yo kafi ti wa gbeti nye lavu ge. Ekuti mwopo ma la jeni wa. Emi ama sonkpe ni bagboja wa akpo liwo lori kani Wells Radio. Tabi lori kani, lori eto unwo beni. Meta lo kani manje tie. Eni siya wo. Ala koko ni aba yin po liwo eleke ji yo. Ta eleke ta afa dura agbandi. Eku mwa kwe adura ni igba. Agbara igba. Sherry, fun afani awon ti se ngbo eto ohun obirin fun akoko won ama awon elomi ama ro pe eto awon obirin ni o ko kan emi okunrin bi mo ti so lekan gba tan ki awon baba wa fun ayajo ojo won tan se emi so fun yin pe awon baba wa ni mo npe waju lori eto yi nitori gba meji ko nitori ogun ati jile tajo mo bu fun ara mu ni Sherry eto ohun obirin Eleduwa gbe kale fun wa fi ogun gbe kale si ori ikanni Wells Radio lati fun awon obirin ni anfani lati je kawon na ma so Okay, ni gbogbo ona ni gbogbo awon oro to ba kan isokunrin isobirin ni oro molebi ni oro agbaye ni oro okowo orilede wa ni tabi ti orilede ebo mi gbogbo eto eko ni esin ni kosin ta kin pekelu koda bo se oselu baba ti ri pe awo ohun benbe awo obirin na ma leto lati ma soro awa na si ni oju ti a fi mo wo oro se mo pe a ma so pe bokunrin ba woro lona kan obirin na wo lona oto mi a wa jo se kini a jo da papo
2: yo didi te abajo wo gigun bayi ni mo
0: gigun ni o wa je ki nbere lati apa bi se ri ninu iroyin to jade ni teni agbenuso fun are wa orilede wa Nigeria eyan ni se agbe no awon special advisor ni o eyo special advisor awon ti won mo so pe
2: gba
0: eyo pe arewa ese je ase bayi to wa je pe apa ti won ton ma gba arewa nimoran lori information and strategy pe ona ta se to re ati pe ba ti fe so re abi ba ti gboro sita re to oruko won je bayo ononuga na mo ti jade o ninu iforojo mi to ri oro ti won se pelu ile ise agbon fa safe kan lana iwe iroyin ko isele na tin ton so lana won ko jade leni kina si so won ni pe niba ti won bi won nipa economic policy president wa iyen eto ora aje wa ti eleyi ti are wa ti won to yo ba won ti so pa won o se to won ni pe ninu economic policy president wa iyen ti presido won ti wo ofin won ri nkan to dabi pe ko lo dede lagbon obe won papa julo ninu pe ki bibi tawon eyan tin so npe ebi wa nlu pe oro
2: fege ni o
0: oro aje o se o se mele o mehe pe awon eyan wa so pe oro aje wa ti ri bakan pe bi nbe nlu pe ara o pe ko ri be o
2: ko
0: si tojo be o in to so nu won ni ko se bi nlu rara pe ebi o pa won eyan nibo le ti wa riyun nitori pe eto oro aje wa iyen ilana economy ti are wa ntele o mu yesi yo bo tin tele be na ni je ki eto oro aje wa ko ma gboro si ko si mo fe si dada fun idi eyi awon osi awon oribi kankan to toka si pe ebi pa awon ara adu won si koda won tu wa fi isele ti o soju awon gangan won fi gbandi ti won pe emi o wa ide oro gunle ni ni iroyin ti won so jade won eyin iyen baba wa bayo lonuga won so pe ojo kan awon rin opopo na ona Lagos Ibadan expressway te kohun awon ni pe kini ti mo direct eyan tawon yen le bon pe ni Google map o wa so kan pe se ri te ba gbona bi o yo su
1: kore
0: gbagere o wa traffic nbe pe egbona bomi awon ni ona jebu ode lo kini oni kawon toka si to toka si fawon kawon gba won si ni gba tawon mo gba ibe mo nfora bale yun ona re ko le ye wa ni o won ni gba tawon ma gba ona jebu ode un la won ba ri pe ah o mo tojo meta ti mo gba bi nigba tawon o ba ri la won ba ri pe awon ile jakajakan o ti lalewu nibe eyo pe ah igba won eleyi bere ah awon yan si wa mo so poko sowo bo le tin ri nkan fi college poko e da ah
1: ti o si sowo ode
0: yi na o wa on lawon pe ah ah balajo tawon araje buode gan tawon wu ta ko won fi bale to eyi itoka si pe o fe ge ni tawon yen ba so pe bi nbe lu oro re eyin arabirin ninu oluwa
2: arabirin na
0: egbo se nti baba wa bayo onunuga so so to ni se bi nbe lu abi awa la mo ta nse aba wa la si nparo mo ijoba wa abi se lo to ni baba gbogbo ona wa ojojumo ko lawon yen calling se se awa mo so pe ko so je ko se bi onje osinlu ki se e ro pe arewo mo sise daada to ye kan si ola plenty je nbe la todo re tori bo ti rerin gan ife be
2: to oro yen lodo temi ko bo se ti ogedi ko ti e to nta
0: tori lo fi rerin
2: be ni tori to me o ko feel bi pe wo ko nso aye so ni
0: aye so
2: be ni
0: won ma fi isele to soju won gba ndi
2: nkan ti emi so ni wipe oro to so ko mule to se tori ijebu ode nikan ni won fi ma wa generalize gbogbo Nigeria se ijebu ode nikan lo wa Niger ati pe ikate nwo yi odogba o le je pe ibi ti won lo boya won to je pe se o ewo ti e wa nbe kan keyan ko le se o wo gba ta nsise na ni pe akeyan ti e ni nkan pe kini so mo boya eni to kole gan pa bi monu ni te to fi ri toro kobo to fi nkole
0: o sa ohun lo ni o fe
2: jo o jo fe jo amo nkan ti won so yen emi o ri oro kokon nbe
0: o roro nbe
2: be ni ko kuro nbi to wa yen kokan si gboro ko lo sawon
0: interior
2: rara ko lo sawon interior ko lo yato si interior gan ko wa si town gan se ewu ma ti e je nso
0: ola fi ti anybody your son le bi nbe nlu
2: ah iyen na ni iyen na ko lo shadu wa ko lo ma je ki ki yo ma wo
0: pe alara ku imoda
1: se ri en ti o soro o ntun ibi to tin je on se ni
2: be ni
1: nitori wi pe se o wa ma bo si gboro yo wa se pe oga won o se daada ah e gbo so le so be ko le so be tori pe o koja lagbegbe kan tori ti won kole iyin o tumo si wi pe bi o pa won ara ilu yen
2: eja mu pe
0: eja mu pe ati e ti pe number ta won tin pe wa hello
1: e ka san o
0: ko yin ati bi ti e tin pe wa
3: hello e ka san o
0: e ka san o baba wa
3: e ku eto e ku apero ilu yi o
0: e se won lo lo nto
3: nigba tori le de ja tere si dara on ni senikeni wa sawati o
0: ami ami ami
3: ọgbẹni adé olúkáyọdé ni o
0: ẹṣeun
3: láti kú ọlá àtàtà
0: ẹṣeun bàbá
3: ṣe rí nǹkan tí ọgbẹni yẹn sọ yẹn ó kù díẹ káàtó ṣé wọn fẹ kí ìdàgbàsókè wà nílùú rárá ni àbí ṣé ìlú òyìnbó náà wọn fi dé sí nàìjíríà ni wọn ṣe lọ fi ta kọ lọnà àtàròdò kọ lọnà epo kò bọ sáàrin ọjà kò bọ́ sáàrin ọjọ́ oṣù òdì lásán kó ná epo kó ná ata kó fi kọ̀m̀pìà kó pè ìyàwó wọn kó sọ péye báyìí náà ta kó fi kọ̀m̀pìà ìgbà tán ti ra náà wọn gbà kan kó tó gba iṣẹ́ orílẹ̀-èdè títí báyẹn kí wọn ti bá ọgbọ́n tí wọn bá bá nǹkan míì bẹ́ẹ̀ ẹwọ́ ẹ máa fẹ́ sókàn.
0: Ẹgbọ́n wọn tún fún wọn solution pé kọ́mọ wo lè gba ọ̀nà ibi tí wọ́n ti ń kọ́lé
2: torí o ṣe mí kàyéfì kó jẹ́ pé ọ̀nà ọlé ni wọ́n lọ straight kọ́ lọ sọ́jà ibẹ̀ náà sì máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kọ́ lọ sọ́jà
0: ọbọ̀ ojoojúmọ́ náà ń pàtẹ àwọn arajà sí ìtajà
2: mo ti gbọ́
0: èmi wò pé kọ́mọ jẹ́ pé wọ́n ní point wọ́n mọ tán sọ
1: bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ kí pé bàbá wa yẹn kan tó wọlé ó ní pé nǹkan tí wọ́n máa jẹ òun ni wọ́n roko mọ́ nítorí pé wọn ò ní bọ́ síta kí wọ́n sọ wípé ọ̀gá àwọn ò ṣe dáadáa ara awon ona lati ti fi so pe oga won se daada o na ni lati ma so wi pe se bi won le bi wa nlu te bi ba wa nlu ko ye kan ma kole won fi nse ayesi fun oga won ni sugbon ti won ba ma je oluoto gege bi baba ton pe se so oni pe ka won na lo sinu oja o kan dun mi pe opolopo won won oni nkan kan se ninu oja won a kan kowo fa won to ba won sise ni won a de ra nkan nitori pe owo yen po daada lowo ti won sugbon awa mekunu to je pe awa ni ilu awa la mo bi nkan se ri ele imagine eyan to fe ra ta 5000 kan ko sinu nylon toro magbe kekere yen to je pe ni igba kokun o ni igba ti won lo tan to ye pe ko ju obe teyan eyan meta ma je ni ojo kan lo ka to wa bo si di eja tabi erun
2: iyen oloko ba se ni
1: so ti eyan kan ba ji to ba soro wi pe oro aje orilede wa o ru gogo o se daada mo fe gbagbo wi pe eni yen ko nsara ale yi boye o sese de ni
0: omo orilede wa Nigeria
1: to ri baba wa to pe mo so pe boya mo ki nse boya ki se Nigeria won wa boya won sese de latoke okun ni tori ton ba sese de won le mai ti mo se mo pe teyan ba fe convert dollars si naira a dabi powo yen po boya nkan to je ki won mo iye owo wa ni
0: ko imo da se ready to soro yi e mo gbagbe pe won so won daruko awon ona ti won fe ton gba ni orilede wa Nigeria won sese de awon ajo wa nlu yi na ni won si tu fi koda ninu mo se tun ka bayi ba ti be ti soro pe lara defense won pe ah ijoba wa nse dada ni pe eni ba lomo merin ni ile eko giga ni pe ibi ti ijoba president wa administration of Tinubu to se de won ti fi aye rorun to be je pe awon eyan le gba student loan lati fi mo sanwo ile iwe awon merin lai se pe ejan patara ki wa je notice pe emi o fe ke mo se bayi boyan ba se dada eja wi
1: o
0: ba
1: ti ku die ka to
0: eja so
1: won se kuku fi se pe o da o en to ba lomo merin ni university o to de je wi pe omo orilede wa ni kon ni pa won ba won sanwo awon meji ninu e ka won na wa ma sanwo meji yoku yi to fi ni pe kan gba lonu se lonu ki se owo teyan ma da pada ni
0: sugbon wa sa lo le iwe eje pe number si te dakun ti ro loyin oro kan yin ni apa bi ta de duro yi eyin o be ba tun fe pe wole ba e dakun beyin ba foju mi wo e gbo se looto ni se bi wa nlu looto ojojumo la won eyan kole ojojumo na gba shop ola plenty bo ti wa yo ti plan shop ti o gba
2: eyin
0: o e si so pe bi wa nlu e pe
2: jade complex ni
0: o seun number to wo kulu yi re 0916893 1000 0916893 1000 tabi 0911333893 0911 3-4-8-9-3 emu kanu number awon e pe wa e dakun tori olohun nitori pe emi o fe nigbagbo looto eja mu pe yi hello e ka so ruko yi ati bi ti e tin pe wa
3: hello e ka san o ben ade olukayode tun ni lekan si o
0: ese o
3: se ni party loan or no student loan lo to te kon yi so gugu ana la ngo ka se ti de be awon ori ofe yi wa na won oke oku so ye awon yen te nlo judiciously on lo bo se ka ti bo se ye si awon ti e ko bo se lo bo se ni orilede ti wa nbi no to the sense at the center are orilede ale no gbiyanju sugar o ti ko omo eye sabe gbe ka ejo ije ku je ti je o ti di jejere to je ayo to ti je ayo opopo orilede yi se pe kin te fe kin lati mi kin te fe kin fa kin te fe kin mo te mi oloku eni ko ninu gbogbo kan wa oloku okan eni kankan ta ta lu la ti ta ma so fun omo odun marun omo adun marun a ma so fun yin pe ohun ti e ri fa ni gan bu si bo omo odun marun
0: ki lu fe fi se
3: ego sari bi set wa o ti wa really corrupted olohun nikan lo le ti wa se
0: ẹṣeun tẹ tún wá pe padà wọn ni pé àti kékeré ni báyìí pé ibi tá à ń bá lọ báyìí ọmọ ọdún márùn gan náà get rich syndrome jẹ́ tètè lówó lọ́wọ́ ó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ẹ̀rí bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ mo wá rántí fọ́nrán kan tí mo rí ó dà pé bóyá jẹ́ mú pè yín léyìn náà dákun bá mú hello, e ka san oruko yin ati bi ti e ti pe wa.
3: Hello.
0: Hello, e ka san o. E ka san.
3: E ku ise o.
0: E seun.
3: A wa pelu yin o.
0: Ami atẹyin na.
3: E sa la de oruko le ku yin. Ogun ma gba ti gbogbo. Emi o se yin o ni wa ku ma gbe ma ji je. Ṣùgbọ́n àpọ̀jẹ́ sọ yẹn èmi tí mo ń sọ̀rọ̀ yìí látàrún mi ní kíkínà àràkù àmọ́ bá ti ti táì ṣé ẹ̀ máa sọ ló ń sọ pé ìròyìn yìí dùn tí mo ẹ̀wọ́n kò fáwọn máa jẹ láti gbọ́ ọdún wọn ti kó sílé má sì ń jẹun tó wù wọ́n ọmọ ọmọ wa náà bí wọn ń ta tó kó jẹun ẹ̀ ń sọ pé ìlú dùn kí ni mo mọ̀ ní pé ẹ̀yin tẹ́wàá bẹ́ẹ̀ náà ọlọ́run dúró sì yín o ká ẹni tí a fún wọn bẹ̀rẹ̀ níbojì ó lè ní gbé ṣé wọn fún nínú kára nàìjíríà ọlọ́run ó ti máa ń wọ́ o ọ̀rọ̀ àwọ̀wọ̀ ni ó láàmì kúlẹ̀ máa gbára wa pé àti ìjọba tó ni bàbá àbúrò tó àníṣọ àárọ̀ tó ń jalè ẹ̀ níṣọ ṣe bá mú àwọn abúrẹ́gbọ̀n olówó ọmọ ẹ̀ṣẹ̀ yorùbá ní iye wọn ti yorùbá di ẹran kan
0: ẹsẹ ìtúrí practical example eléyìí pé ni wọn ti ẹsọ kankan ó sì tọọchì mi bẹẹ ni wọn sọ ń pé ẹni bá ti ẹ lóúnjẹ ní tí ó jẹ fún bí ogún ọdún bó ló ti fẹ mọ bóyá ebi ń lọ ìlú àbí kò sí ìlú ẹṣẹ ẹjẹ mọ pé mo rí fọnrán kan kó mo ń sọrọ pa fọnrán kan kó tó di pé wọn pè wá wọlé pé fọnrán ibi tí àwọn kan ti lọ sílé olóṣèlú kan tí wọn ti gbé oúnjẹ dání
2: wọ́n tún sọ ẹṣẹ́
0: wọ́n sọ bẹ́ẹ̀ ni o ṣeun wọ́n náà rí fọ́nrán wọ́n tún sọ ẹṣẹ́ yóò ṣe kò ṣe indikétọ̀ pé lóòótọ́ ìbí ń pa àwọn èèyàn torí pé ojoojúmọ́ là ń bọ́ ta pé ẹ dákun ẹ mọ́ gba owó àbí gba ẹ̀bùn lórí pé ẹ fẹ́ dìbò fẹ́yàn kan ẹyàn tàbí torí pé ẹ fẹ́ tẹ̀lé èèyàn kan ẹ wo ohun tó fẹ́ ṣe fún wa all this is not an indikétọ̀ pé lóòótọ́ ìbí ń bẹ́ ń lò and people can still do it
1: pé mọ́dà ìbí ń pa àwọn èèyàn ọlọ́run má jẹ́ kébi pa wá ṣe ti ri nǹkan tí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè dà ó ní wípé kí ọlọ́run kó ṣàṣàánú gbogbo wa àwọn kan wà tó jẹ́ pé ní lẹ́vù tí wọ́n ti dé rí wọn ò rò láyé àwọn wípé àwọn lè padà bọ̀ sílẹ̀ débi pé àwọn máa tọrọ pé àwọn fẹ́ jẹun wọ́n ti ní rí ṣùgbọ́n nígbà tí nǹkan yí padà wọ́n wá di ẹni tó yẹ pé wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń wojú èèyàn kan tó jẹ ni kò dẹ́ ṣe pé bóyá wọ́n yọ̀lẹ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé kán máa sẹ́ pé àwọn kan wọn ọ̀fẹ́ ọ̀lẹ́ ni wọ́n wọn ọ̀fẹ́ ṣiṣẹ́ àwọn tó yẹ pé wọ́n ní ìfọ̀n tán lè kanná tán ní agbára láti ṣiṣẹ́ tó dẹ́ yẹ pé bóyá àyídáyidà dé tí nǹkan dagun padà fún wọn òun ló fà á tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ rí tó ń tọrọ ẹ fún mi kì í ṣe gbogbo wọn lálágbé ìṣòro ló jẹ́ kẹ́lòmíì dì
0: bẹ́ẹ̀ ṣé ẹ mọ lónìyàn lè ní lọwọ lórílẹèdè tí ẹ máa sọ pé lóòótọ mo ti lówó lọwọ ẹbí ò lè pa mímọ pẹlú bí ọrọ ajé wa ti rí
2: ṣé kébi ò ní pa mímọ for life àbẹwò
0: no o kàn ká ti ẹkọ bẹẹ pé oṣù yìí o mo tó máa ní pé ó ń bẹ ńlẹ ebi ò lè pa mí
2: no according to èmi o èmi rò bóyá èèyàn lè sọ pé iye báyìí because each person ló ní class ẹ
1: ló ní taste
2: ẹ yes ẹ ní taste ẹ ẹ àwọn kan mọ pé okay o kíá ebi táwa wà yìí o tẹlomi ìjọba fún 50,000
1: ó ti tó débi
2: òṣì wọn mọ bó ṣe máa jẹ manage ẹ ẹlòmí 50,000 yìí ò le tó ẹlòmí ìjọba fún 100,000 á wà òkè ẹlòmí à 100,000 torí mo ti máa ń wo àwọn fọ́ràn mi tó yẹ pé àwọn kan tó máa sọ àwọn ayé ti dáyé content creator káàkiri tó fẹ́ restock for the month tẹ bá rí àwọn nǹkan tí wọn tó bá gbé ìwé ìpẹ̀jọ list
0: bọ́ta ìwé ìpẹ̀jọ ti a jẹ́
2: tó bá gbé bọ́ta ẹ̀ ọ̀ pé pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n rà ẹlòmíì apẹ̀rẹ tomato lọ máa rà sí dé pé fún oṣù o pé kì ní wọ́n dẹ̀ máa rà bẹ́ẹ̀
0: ẹran wọ́n
2: tó lówó ẹ̀ òun náà mo fi sọ pé kò sí ìgbèǹde kò sí àlè sọ pé ok iye báyìí iye báyìí ó depend lórí individual àti
0: bàbá tí ń bá sí ilé wa ṣùgbọn
2: àti bí káwa ṣe rí
0: torí ká ọdọ gbà ẹṣẹ́yìn náà faramọ́ ntọ́lá
1: pẹ̀lú ẹ mọ̀ ìpè nǹkan tó wà ń bẹ̀ ò ní pé ní ìgbà míì bí nǹkan bá ṣe wà lọ́wọ́ èèyàn lèèyàn máa ṣe mọ nǹkan tó fẹ́ jẹ
2: bẹ́ẹ̀ ni
1: ibi tí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè dé lónìí nísìnyí kì í ṣe gbogbo èèyàn ló ń jẹ nǹkan tó wù wọ́n nǹkan tí ó wà ńlẹ̀ tí owó ọwọ́ wọn lè ká ni ó dá nísìnyí nígbà tá à ń sọ̀rọ̀ àtàlẹ́ẹ̀kan nísìnyí awon family to ye pe won ma se obe boya laarin ojo meji meta no ma se obe to de ti di pe gbogbo e ti di gau gau won tu ronu nkan mi wo ni won le se ti o je pe owo yin oni po te ba se fe ra ta nisin se mo po te fi se ata obe on call them a fisi e fo onje na de le fo na
2: be
1: be la pa mo na fi be de se ogbolo na ni e mo gbogbo be ma se se to je pe onje a sa wonu sugbon te ba fe jeun bi pe nkan to wu mi je lele e ma ri pe opolopo wa ki se nkan to wu wa je la
2: nje ti get e queen mother dad
1: e nitori
2: pe nkan ta ri
1: ni abi nkan to wo wa gan ka la nje ewe ni ani ose ti a lo tan yi arabirin kan o wa fi ejo oko e lo mi o de si nkan meji ni po ro nje ni okunrin to ti ma fun ni ye certain amount tele to je pe won ma jo manage to de mo pe to su ma fi pari o ti settle gogo nkan to ma se to wa di pe bi nkan se ri yi eh oko e si believe wi pe owo to n fun yen o ye ko to
2: e wo ori gbogbo le niyan wa o
1: so won nilo lati ma se kini ki ma ba eniyan soro ki ma salaye suru lo gba nitori pe ti a ba jo se suru fun ra wa gege bi loko laya ta ba fe fi pe ah se ko mo pe nkan won ni ki se pe boya won no mo pe nkan won sugbon se kon lo ge owo won mo nkan to ma fun eniyan ni ha nkan tagbara won ka on to ka ti eyin awon to nfi owo sile mo wo nkan kan lori social media won ni to ba ni oko to fi owo njele ki won na ya fowo gas sile
2: lo fi be
1: se gas ti kon la ma ti bere ni tabala fe dana
0: e mo ye ti won ta gas ni ko ba fi yen kerosene
1: baba e wo ye ti won ta ton ta ni nsin nitori na ki se wi pe boya ko si iyan nilu awon ti won so pe kini e ma je ka ti e kamati e so soro titi won ka fi won le ka fa won lowo olohun nitori pe bi pe keyan mo mo ma fi ya je omo ni keji eni to ba ti e je wi pe olohun fara tu yin ni bi te wa awon to ba n kigbe pe ya n je awon be ba le da si won e fi won sile
0: ko se pe ke tu so gba gba ni a
1: bo e won ba anfani ti won tun ri nsin gba te ba tu gbe si e ti are wi pe iye o si tori awon na won sun mo are nkan to ba de so na la re ngo are o ni anfani lati ma lo nu ijebu oje ma lo si gbogbo bi ti won so yen lati wo ki lo n sele information ta won ba lo fun won o la won na n build le lori so
0: o to ni
1: o why te bi ko ba oro aje abi ile aye awon yoku e fi awon eyan sile e je ki won kaluku ma ba kada re lo ko ma so fọlọhun
0: o so to oro fare wa
1: olohun kuku mo bo se ntoju onikaluku wa ka ma je ki eyan kokoko ko da omi ibanuje si wa lokan
0: se e ja mu pe mo gbadun mi ti pin mother tun gbe mi lo e lo e ka soruko yin ati ti tin pe wa
3: e ka so e ku atoto nu lata ro
0: e se o
3: Ọ̀gbẹ́ni Adéolú Adéolú káàdì náà ni láti kọ láàpáta.
0: Ẹ ṣeun bàbá wa.
3: Ṣé ẹ rí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn ààrẹ àwọn gómìnà wa? Èmi á kàn gbà wọ́n lámọ̀ràn pé kọ́ lọ gbọ́ àwọn tó ti ṣe kọjá. Ṣé a gbọ́ orúkọ wọn mọ́? Mo sọ̀rọ̀ láti sọ wípé propaganda tó ń nàlẹ̀ fún wọn ará ayé. Ọlọ́run ò jẹ́ ọlọ́run bí ìgbà tí ọkàn fi ń wàhálà yí ara wọn ni ọ fi ń kó ẹrẹ̀ bá yí ara wọn ni àwọn tó lọ lánàá àwọn tó ṣe ti bàbá jẹ́jẹ́ lánàá dà ṣàgbúrò wọn láàrin lóòótọ́ wà ó ń pè wọ́n tán kò ṣe ẹ́mì ṣé wọ́n dárúkọ wọn wọ́n ṣe ń dárúkọ àwọn tó yẹ kó máa dárúkọ irú orúkọ abáwúlúwọ̀. Àwọn bàbá ọ̀nàbànjọ́ bàbá jásí ṣọ̀ndárúkọ wọn bẹ́ẹ̀. Àwọn bàbáláìdè gbogbo wọn tó ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbáláìdè ṣọ̀ndárúkọ wọn. Gbogbo yẹn ló ẹ̀kọ́ ṣiṣẹ́ tọ̀. Orúkọ ọmọ wọn kàn mọ́ lórúkọ tó da. Kàn lè forúkọ kàn mọ́ máa forúkọ wọn yan gan. Ọlọ́run ṣàánú wọn.
0: Àmì ẹ̀sìn ò ṣe
3: é. Wọ́n jẹ́ torí kan tó fẹ́ jẹ.
0: Tọ́ ẹ ṣeun ṣe rí ibi tí bàbá wa tí wọ́n ń pè wá yóò dà fún yín àti ibi tí queen mother gbé wa lọ ó ti jẹ́ kí n wá rí ìrànlẹ́rálẹ́ ọ̀rọ̀ pé ṣe rí àìsò tó do fún ààrẹ wa ló fi dàbí pé ààrẹ wò pé àá lóòótọ́ ẹ̀já mú pé yìí ẹ̀yìn kan ń lọ bó ti yẹ kó lọ.
3: Ẹ kú iṣẹ́ mà.
0: Ẹ ṣeun orúkọ yín àti
3: ibi tí ẹ ti gbé wọn. Ṣé mo dúpẹ́ ṣùgbọ́n báyìí láti ẹ má bínú fún wàhálà púpọ̀ bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn Owo ton ko jo dile ko ma pe ti me nko oro jo sai be ti ona o to na me ku amu ya je ba yo nkan ta ku ba ku nti ta ku na mo so won ba se lu je mi awon lo yen do je je me ku mu so won ma nwa e kan ta ku lu wo because ya gogun ya lu ti ko ju awon aji ta ni Nigeria ta e ma bi no mi o ta we mo ta na so awon aji Nigeria ni o to bo gugu agbaye ṣugbọn awon to ko ni
0: Sheri emi o wa gba ladura pe keledu wa ko ba wa da sori orile di
2: ama bi wa pe you want mo ko saye you want mo mo bo saye mo bai to fe bu mo
0: se omo re o mo so pe
2: be just forget
0: I want to see lo lo wa ko to boyan bi meji mo bai tori ko boya won ti reduce e kini o wu mo atewa ati resi awon ti se
2: be ka popo ti ni spaghetti e yo ko tele ba se pe marun le wa ngba yen a ma se o ma to wa so
0: ni si e dakun eja tu wa bi awon tin ba wa se onje ye eje gbogbo te ba nfi ti ejo mo wu pada mo mi ni ewo lohun okun koko nisi bayi ko ti e kun mo e dakun to le e ba wa wo se e mo tun reduce gbogbo nte quality in te fi ba wa se onje ta nje e dakun to lohun eyin e mo yi kuro nbe a fe sare oju oja nigba ta ba pada de a o kan lu agba mi eto le kan si a bo si abala keji eto ohun obirin eyin o e mo yi kuro nbe a nbo

0: Eka bo pada sore to yin eto awon obirin lori ikani Wells Radio 89.3 FM ikani kanga gbomogbe be ba nfi emi ati okan ati ara ba wa bo lati atataro nti amubalegbe special advice and actually arewa iyen bayo nonuga ti won so nipa pe ko se bi ilu ojojumo lawon yan ko lesi ti o si sin kankan yen fi toka si pe ofi ege ni tawon yan so pe ibi wa nlu on lati npekelu lati atataro inu mi si dun pe awon baba wa na pe wole won tun si kini won je ke oyo na ko ma aye wa si won si nfi bo ti ye won si ba won ti oju ta won fi wo won fi han wa be si ni ki mother to la plenty na la aye wa si pe ah edakun eja sododo nitori eniko nitori ola ni mo wa kin ka bo pada si abala keje to won obirin lori kan ni yi sheri labala ti ni yi en yu she roro kan lo kan gbogbon koda o se wo ma wo obirin lara mo so ko se won alara ni nitori pe fọnran kan lari tin ja ran lori aye lujara lana nibi ti obirin kan ti jade gbangbalia to ti so npe se ri se reyin obirin e je fokan yin bale eyin le mo be ti to wo mo ni lona wo tori bi mo ti wo ibere to wa lokan temi re o ni pe se ri o ye ke mo so fa awon baba wa
1: ona be guru
0: ni awon oko wa npe ko to di pe nbi mo fun o ni ye to gbudo mo san fun mi bo ba sanwo fun mi o san either in cash or in kind o gbudo mo appreciate mi o gbudo mo ri pe mo nbi mo fun o nitori pe nti wahala to birin nse nigba to ba loyun ko se kere mi leyin igba to ba bimo tan ki se kere mi bo ba fe bimo un gan before you push gan wahala ati irora to birin se o koja be eyin o wa so npe ah se reyin mama wa sacrifice yin o po number 1 bo birin mi ba pe le pa ni bo ba ti loyin bo ba bimo tan elomi o ni pada si bo ti wa tele tele orisirisi arun ati aisan lati gbo po nse obirin leyin bimo se gbogbo eleyi ko wa wo ti pe kokunrin ko mo sanwo fun yawo re ko to di pe yo bimo fun tabi to ba bimo fun tan eyin iyen lo wa mu mi so pe ah eleyin mo tu yato in ti mo gbo le ni yemi ni kokon ni gbo in ga se ti gbogbo eyin omo araye pe e gbo se looto ni should men pay their wives for childbirth sawon se kawon obirin mo sawon okunrin se kan mo sanwo fun yawo won pe tori pe o fe bimo eleyi to ba fe bi baby one gba owo re re tori pe o fe bimo fun mi tabi awala mo nta nse lenu jo meta yi ni owo ti awa yi yen laye ode oni abi ko je pe o ti wa se mo pe awon kan wa to se pe o le ma yi wa pe ah won le ma san wa outrightly sugbon won ni bo tin san ni asa wa tawo gbon pa inu mi si du pe mama wa nbe ayin pe mother won ba wa fi kini e ba wa tan na soro ohun and childbirth should it be a transaction between a man and a woman se ka so di pe isokowo kokowo andunadura lele pe o fe bi mo fun mi abi ka so pe idi ti obirin fi soro yi ni pe awon yo mo riri pe obirin bi mo fokunrin abi o bi mo o ngbo mo o ngbonu o si bi mo saye boya tori e lo fi lobirin na fi so ri ko na re oro yen na o oro yen o pin so na to po lo je ngba gbe si pe e dakun ke moda oni a ri eleyi ri a fi derubo loro ni e dakun e tu je agbo te fe so lori oro yi tori o se mi ni kayefi se kin wa bi bayi le gbo solution bayi in pe oko mi pe wo je mi lowo tori pe mo ti bi meji ko moda rokan yi
2: o sheri oro yen oro to je pe o kan pa ni lerin ni
0: ah to
2: en ti si mo bi se ko oro to pa ni lerin o ni wi pe ise omo bibi ki se oko wa ko lo ran wa ni ise yen ki se oko wa lo ran wa ni ise ka bi mo olorun eleda wa to ran wa wa sile aye o lo gbe ise yen le wa lowo
0: gege bi obirin
2: gege bi obirin idi ni e bi awon okunrin se ni agbara to ton gbe irugbin yen sara won le dabi
0: ise ise da ni
2: oye yin olorun lo se eto e ni igba to da wa lo o wo wa ni e mo yi pe ise ti olorun gbe fo obirin se ise akanse ni nigba to olorun ti fi okunrin se ori o wa gbe ise tokunrin o le se o gbe fobirin se olorun yen lo de ma nje wi pe o ma nti obirin leyin nitori pe irin ajo oyun ni ki se irin ajo to bi irin to loyun gan le so pe bo ma se pari si lele
0: si re
2: eni to tinu edun pe on loyun melo ni o lo je pe inu won dun ni gbaton bi mo tan olohun na lo ma tun so wi pe asiko tinu e ma dun ni nitori pe wa ni pe a fe gbowo o kan fi ayo pa oko e lara ni o
0: opo fa o fa yo
2: yo o kan ko fi ko fa yo fo o yo fi oko e lorun ni sugbon ni pe ko ya ka wa ma se pe mo loyun wa ma sanwo pe mo fe bi mo yen rara ko si nkan to jo nitori wi pe olohun lo n ba obirin ru eru oyun olohun lo de to di eru yen lo ma nso eni toko e ba sanwo fun to ti oko e ti sanwo fun pe oloyun se oko e lo ma so
0: eja mu pe yi hello
3: e ka san
0: hello e seun baba wa
3: o je mi aje o je mi le kan si
0: e seun
3: se ri si si nkan to se yan bayi o I'm going to say,
4: kon se gugu okunrin na o amọ o lawon okunrin kan to ja bi pe a ma ri kaakiri gugu aye lu da so pe ti awon ba bi mo won ni we won pe ni push gift
0: ben se bo wa
4: ben awon okunrin mi ma se
0: ba fa bo
4: mi nu won bi
0: ebi
4: o gbe pe o gbin
0: o gbe omo
4: o gbin o ya gba ebun
0: kilo ti mo se wa mele yo o wa so fun mi lati jo
4: okunrin mi ma fun iyawo e loko okunrin mi le fun ni phone okunrin mi le fun lowo okunrin mi wa se surprise repete iru awon nkan be yen o gba to nso oro e mo fe bo mi fe da e lo to so pe ohun na so wi pe o ye ko ni kan to fi ma to ba lo the word appreciate o si wa appropriate
0: pe lo so o e sanwo ni
4: pe ko appreciate yawo e you can do that mo yo bi mo to as ta my dear kora nkan fun boyo le ra so
2: bo
4: o le se yen abo pe ke wa put the tabs on it like gbe diele pe o da o ba bi mo iye bayi bayi lo mo so
0: But push gift
2: ko si ko si
4: o ko ko sese wa push gift wa o
2: ori mi ma se o nkan to buru ninu wi pe obirin iyawo eyan loyun o bi mo fun yan keyan de keyan mo
4: riri e
2: papa julo e wo awon okunrin to je pe won ma nso fa awon dokita yi pe awon fe wo inu ibi ti won tin bi mo nigbati okunrin mi ba ri irin ajo pe an bimo ati ra awon okunrin mi ti won le duro ti won le withstand e okunrin mi ma daku ninu le borun mi
0: ati gba awon
2: okunrin mi kedere ni bi to tin ri ti o daku to ri pe se pe emi fi emi sile gba emi ni ati bimo a mo riri obirin yen ko si nkan ti o le se lati fi mo riri e pe iwo na lo so ni di baba to je ko omo kan le ma pe mi ni daddy ona ni lati fi appreciate nkan to se iyen yato si ele ta wa fe fi idiyele le pe ti ma ti bi mo fun e omo meta mo ma bi fun e o ti ma tin bi won ni kankan bayi iye bayi lo ma ma san se bo ti sanwo lori e nigba to fe lati le oko e idi niyan to ma fi so pe ki okunrin san owo ori obirin bi oro Olorun ta nka bo se fun wa niyan owo ori ni oro Olorun ni pe kan san
0: speaking of that queen mother she ri ninu foran na obirin na tun so pe laduru wahala ti obirin mo to mo ri to ba fe bimo ko ba bimo tan omo to bi na tu ko wa ni joruko momo re o ko baba re ni o je se ko dabi pe to obirin fe ja sofo bo ti so ninu foran onu
2: se ko ri be obirin to ba ye pe o je olooto si oko e ati si ara e o ma jere omo yen ko si di seri mo nso lekan wi pe olohun mo bo se nsan ẹ̀bùn yẹn fún obìnrin.
0: Ẹ jẹ́ ń pe nọ́mbà tàbí ṣe rántí ni. Fún àǹfààní àwọn tó tún fẹ́ pè wá wọlé sí ẹ dákun ọ̀rọ̀ yìí kàn yìí ṣe lóòótọ́ ni ẹ mọ̀ ọmọ owó wá kó tó di pa bímọ fún yín. Nọ́mbà tó wọ pẹ̀lú yìí rèé 0916-893-1000 0916-893-1000 tàbí 0911-3333-893. 0911-3 lọ́nà mẹ́rin 893 Queen Mother mo ń gbádùn yín o.
2: Ọlọ́run mọ bó ṣe ń san ẹ̀san àti pé à ń lóyún gẹ́gẹ́ bí obìnrin fún wa. Ìdí yẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n máa ń wò wípé ọmọ ó máa ń tọ́jú ìyá ju bàbá lọ.
0: Ẹ̀san wa nu.
2: Ẹ jẹ́ kí n sọ fún yín Ọlọ́run náà ló ń gbà á wípé kí wàhálà torí pé iṣẹ́ yẹn ó pọ̀. Ọlọ́run náà rí pé ó ju agbára ọkùnrin lọ ọkùnrin ò lè bímọ ó gbé fún obìnrin obìnrin tó bá wá ṣe pẹ̀lú inú kan Ọlọ́run mọ bó máa ṣe san fún. Bàbá kan ló sọ pé obìnrin ò kí ń pàdánù nǹkan méjì tí ó bá jèrè ọkọ á jèrè ọmọ ẹlòmíì kẹ̀dẹ̀rí Ọlọ́run máa bá ṣe á jèrè ọkọ á tún jèrè ọmọ. Ṣó ti yé wa báyẹn nítorí náà pé kó wá máa ṣe pé o fẹ́ gba owó torí pé o bímọ fún ọkọ ẹ̀ só tó bá fún ẹ lówó o ti ta ọmọ yẹn fún ẹni tó fún ẹ lówó nìyẹn.
0: Ọmọ yẹn kì í ṣe tiẹ̀ lọ́dọ̀
4: yẹn. Èyí tó tiẹ̀ tún sọ yẹn another level nìyẹn torí ó wà bẹ́ẹ̀ tó yẹ pé ẹlòmíì lè wọ́n lè dúnàdúrà pé bímọ fún mi. Bọ̀ kò sí pé ẹni tí kan tí mo fẹ́ sọ nìyẹn.
2: Àwọn yẹn ṣe mọ̀ pé irú àwọn yẹn wọn fẹ́ra wọn wọn jọ bí irú àwọn tó ń ṣe sọ́rọ́gẹ̀ẹ́sì nísìnyí ṣe bíbí irú bó ṣe jẹ́ nìyẹn.
0: A mọ̀ pé tí wọ́n gbé kó bó ti jẹ́ nù.
2: Ṣùgbọ́n ìwọ ni ìyá ọmọ yìí torí àwọn sọ́rọ́gẹ̀ẹ́sì most of the time wọn kì í jẹ́ kí wọ́n mọ́ra wọn kó má lọ máa gbé ọmọ létà. Ṣó ti yẹ yín báyẹn so irú òfin tuntun tí ẹnì fẹ́ gbé jáde. Kò wọ́ rárá. Kò ti ẹ̀ bá mu rárá.
0: Ṣẹ̀rí èmi tún wù kó má jẹ́ pé she's speaking from the angle of pé wọ́n bóyá wọ́n really mọ value ẹ̀yin tóbìnrin máa ń ṣe àti wàhálà tí tó máa ń là kọjá ní pé àlóyún ni nínú rírọ bí ni tàbá àbímọ tàbí tá à ń tọ́ ọmọ lọ́wọ́ maybe she felt she might be feeling like we are not appreciating women enough.
2: Ẹ jẹ́ kẹ́mi sọ nǹkan kan tẹ́mi fẹ́ sọ ọ ni wípé àwọn ọkùnrin kí wọ́n gbìyànjú kí wọ́n mọ rírì obìnrin ṣe rí ìrìn àjò oyún kì í ṣe ìrìn àjò kékeré nítorí pé ẹni tó lóyún Ọlọ́run nìkan ló lè sọ bí ìkúnlẹ̀ máa ṣe rí.
0: Ṣé tó wá gbọ̀nsẹ̀ Ọlá plenty.
2: Ọlọ́run nìkan ló lè sọ bí ìkúnlẹ̀ máa ṣe rí.
4: Torí mo ti rí èèyàn kan rí tó sọ pé kí ni oyún.
2: Nítorí pé kò mọ̀
4: nǹkan kan ni. Kí ni pé àwa ọmọ òde ìsìn pé a ti mọ́yún bíi bàbàrà látọ̀ làwọn òbí wa kúkú àwọn ìyá wa kúkú lóyún.
2: Àwọn ìyá ètò lóyún náà tàn bímọ àwọn náà pass through ẹ̀. Stages of oyún àti ìbímọ kò yí padà láti ìṣẹ̀dá wá.
4: Ẹ máa bíbí kí nìkan tí ìyàwó ẹ ṣe o torí ìgbà tí ń wà ní early stage tí ọmọbìnrin yẹn bá dáná máa ń kò ń lè súnmọ́ ó láwọn kankan tó ń bá wọn bí àlùbọ́sà kò ń lè rẹ kó wá ní pé ó ń sá fún iṣẹ́ ni pé kò fẹ́ ṣe pé ó ń fi oyún kẹwọ́ pé kí ni bàbá kí ló wà ń bẹ̀.
0: Obìnrin
2: mi ò ní kẹwọ́
0: obìnrin mi ẹ mọ̀ jà pàrọ̀ bá àwọn obìnrin mi wà tó ṣe pé
4: ṣé wá máa dàbí bí irú yẹn ni mi ò rò bóyá ó ń pre ten d fún yẹn ìwọ ló ń pre ten d ni pé kí ló wà nù.
2: Irú wọn náà là ń sọ ìdánilẹ́kọ̀ọ́ tí mò ń sọ yìí fún wípé ní ìgbàkigbà tí obìnrin bá diwọ́ disẹ̀ sínú a gbúdọ̀ ṣe àyẹ̀sí wọn ká ṣe àpọ́nlé fún wọn nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lára tiwọn gangan àwọn gan ò lè sọ pé báyìí ló ṣe ń ṣẹlẹ̀
0: èyí
2: tó bá dẹ̀ gbé wá ni eléyìí tó gbé wá lónìí lè yàtọ̀ sí tọ̀la títí oṣù mẹ́sàn-án yẹn obìnrin mi kẹ̀dẹ̀rẹ̀ á tún rújo oṣù mẹ́sàn-án lọ
0: so
2: ní gbogbo àwọn oṣù tí obìnrin diwọ́ disẹ̀ sínú yẹn ọkùnrin ó ṣe ọkọ ẹ̀ ni òkò ń ṣọkọ ẹ̀ ó pàdé aláboyún nígboro ó gbúdọ̀ fún ní ìtọ́jú tí níwọ̀nba tó bá ti wà lọ́wọ́ ẹ ní àsìkò yẹn olóyún mi lè wà kó máa tò kí àga wà ńlẹ̀ kí ẹni tí ó lóyún ó jókòó ara àwọn ìtọ́jú yẹn ni pé kí ẹni yẹn sẹ pé madam ẹ wá jókòó nítorí pé ó ti mọ̀ pé kí ìṣàn nìkan ló dúró ó kéré jù ó ti gbéyàn kan mọ́ra gbogbo àwọn ìtọ́jú nìyẹn nítorí náà pé kí ni oyún níní yẹn àwọn tí òye òye ni kí a máa bu ọlá fún obìnrin ká ṣe àpọ́nlé wọn nígbà tí wọ́n bá diwọ́ disẹ̀ sínú ọ̀pọ̀lọpọ̀ tó ṣe diwọ́ disẹ̀ sínú yẹn àdúrà ni wọ́n nílò nítorí pé ẹni tó lóyún tán rí láàárọ̀ Ọlọ́run ló lè ní kan tún ṣì rí lálẹ́ nítorí pé òun gan fúnra ẹ̀ kò mọ ìrìn àjò tó máa lọ tó máa bọ̀.
0: Olóyè Yorùbá fún máa ń sọ pé àmọ́jọ́ Aba mo so mo jo o ni alaboyun je o se ni ta eniti
2: gbogbo wa ka gbianju ki a se ayesi awon to loyun ki oko toju yawo e to se to loyun fun ko de toju e papa ju lo leyin igba to ba bimo ton na to ntoju omo yen nitori pe igba temi koko bimo akobi ti mo ti bimo ton lo hospital mo ro pe mo ti pari ise mi e mo fe se se bere se mi wa le sun loru mo igba yen na ma sunkun won fe mo mu ma se pe ise siku
0: another face mi ye boya ojo bo pin mo
2: da bimo nikan leyin igba ta ba bimo ton ise ise se se bere ni o tun poju tinu
0: pin mo da se ri one of these days a ma farabale so alaye gbogbo process yen so that yo fi le ya won ti ko ye to sugbon ma je ka gbagbe pe awon okunrin mi wa to se pe won ma n body shame obirin to ba je pe pelebe ni ko to di pe oloyun o bimo ton o di pe ko le pada si size to wa iyen na wa loto gbogbo yun la kupo lojo mi to ni lojo mi eyin baba ba soro yi ola plenty jamo lole
4: e wa ki gbogbo eyin te ba wa gbeto yi ogbo eyin te pe wa te ba wa soro kan tabi omiran adupe lowo yin wa pajulo adupe lodo olorun oba oba to da wa to si je ki a le so pe boya wa seto loni pe pataki lodo olorun oba ogbo eyin ara ile se te darapo mo wa oroko temi o yi pada olaumi omolaye opaya won ni ile odebode mo so pe titi di ose to nbo ire atayo na lati fi pade o
0: mi moda
2: eyin lolufe wa lori eto mo obirin adupe lowo yin fun ife te ni si wa ni gbogbo igba atawon to pe wole atawon to gbianjo ati pe wole gbogbo yin la dupe lowo yin lagbara olorun atun ni pade ayo lose to nbo oruko temi ni eludipo lu akemi queen moda
0: won ni e se ere ko le dara eyin o won ni pe mo je ka je dodo ka wa gbagbe ododo lati mo so ateni to so npe ko se bi ilu edakun eja so to to fun are wa atawon okunrin to se pe won riri mo riri alaboyun tabobirin owu eja mo riri ara wa isokunrin na isobirin kokunrin mo riri obirin kobirin na mo riri okunrin yo tori ko easy lati rowo laye ta wa yi o ko temi oyi pada o temi to pe akin ko le e lo ko temi aya akin lo so npe lase idumare titi ote ose ti nbo won ni fe nikan kan ni wa sawati o dabo.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé tiyín lárugẹ. Owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́jẹ́lẹ́jẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ̀wò, ẹ tọ́ wò jọ́. Gbàdọ́gà ni master. Kí lẹ tún ń dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, ògùn tẹ́ fẹ́, ojú kan ló wà.
0: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.

mú kínyìn ẹ kalẹ ẹ sì kú iṣẹ látàárọ. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wá fún ti àṣálẹ̀ tòní ló ń dé sẹ́tì ìgbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue Olúyọlé Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ilé aṣòbí àgbà gbé ìgbésẹ̀ lórí ìwé àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n rú àwọn gómìnà ní agbára láti ṣe ìyànsípò àwọn kọmíṣánná ọlọ́pàá. Ìjọba àpapọ̀ ṣíṣọ lójú ojú òpó ìmọ̀ ìjìnlẹ̀ lórí ìṣẹ́ ohun òṣì tó dá lórí 140 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ aláìní. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìkéde kónílé-ó-gbélé oní wákàtí 24 ní àwọn ìjọba àbílẹ̀ 10. Ènìyàn kan dágbére fún ayé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ sì há sí abẹ́ ilẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ilé wíwó ní ìpínlẹ̀ Rivers. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé aṣòfin àgbà ti gbé ìgbésẹ̀ lórí àbá tó pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n buwọ́lu ìwé àbá náà lẹ́yìn àyẹ̀wò èsì láti ọ̀dọ̀ ìgbìmọ̀ lórí àtúntò ìwé òfin eléyìí tí alága wọn

náà lónìí lẹ́yìn ìgbà tí ìdásí mẹ́ta àwọn aṣòfin tó ti ṣe àtìlẹ́yìn fún òfin náà ni ló pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lẹ́yìn tí ó máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọlọ́pàá ìjọba àpapọ̀ eléyìí tí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá yóò máa bójútó pẹ̀lú ìyànsípò láti ọwọ́ gómìnà lẹ́yìn ìbuwọ́lù ilé aṣòfin ìpínlẹ̀ àti àwọn nǹkan mìíràn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ojú òpó ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ òun òṣì lórílẹ̀-èdè yìí ojú òpó tó jẹ́ alákọ̀ọ́lẹ̀ tó ṣe láti lè gbájúmọ́ bójútó àti láti ṣe àyẹ̀wò lórí àdínkù iṣẹ́ òun òṣì gẹ́gẹ́ bí ó ti ṣe ń ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ láti dá sí ẹ̀dùn ọkàn 140 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé lábẹ́ kòsíkòsí. Ìṣíde ọ̀hún ló wáyé lónìí láti ọwọ́ mínísítà fún ìgbáyégbádùn ọmọnìyàn àti àdínkù iṣẹ́ òun òṣì lórílẹ̀-èdè yìí ìyún dókítà Bernard Doro nígbà tí ó sọ̀rọ̀ níbi ètò ìṣíde ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta lórí ìṣọwọ́ṣiṣẹ́ ojú òpó náà nílùú Abuja. Doro ṣàlàyé ipa pàtàkì ètò náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí gbòógì lẹ́ka ohun àlùmọ́nì inú ilẹ̀ lẹ́yìn tó ṣe àwárí ibùdó ọlọ́gọ̀rọ̀ irin nípínlẹ̀ Kaduna. Nínú eléyìí ta ti rí wúrà, idẹ, lítíọ̀mù, kọ́pà àti àwọn nǹkan pàtàkì míì. Mínísítà fọ́rọ̀ ohun àlùmọ́nì inú ilẹ̀ Délé Aláké tó ṣe ìkéde yìí lónìí níbi àṣeyẹ kan níbi àpérò ohun àlùmọ́nì ilẹ̀ Áfíríkà àti ìdókòwò ohun àmúṣagbára tọdún 2026 tó wáyé nílùú Abuja. Níbẹ̀ ni mínísítà ọ̀hún ti ṣàlàyé pàtàkì àṣeyọrí náà wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìdánimọ̀ ẹ̀ka náà gẹ́gẹ́ bí ojúnà rere fún ìdàgbàsókè ọrọ̀ ajé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti buwọ́lu ìkéde kónílé-ó-gbélé oníwákàtí 24 ní àwọn ìjọba àbílẹ̀ 10 ní ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí ara akitiyan láti kojú kùdìẹ̀kudiẹ ètò ààbò jákèjádò ìpínlẹ̀ yìí. Nínú àtẹ̀jáde kan tó jáde láti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀jọ̀gbọ́n Musiba Obabatunde, ìséde náà ni yóò bẹ̀rẹ̀ lónìí tí ṣe 24 oṣù kẹfà 2026 eléyìí tí ó bẹ̀rẹ̀ láàrin 4:00 sí 8:00 òwúrọ̀ ní àwọn ìjọba àbílẹ̀ tó súnmọ́ Old Oyo National Park àti àwọn bòmíì lè tọrọ kan. Nínú eléyìí tí a ti rí ìjọba àbílẹ̀ oríire oore ló pé ìrẹ́pọ̀ ìwọ oòrùn ṣákí ìlà oòrùn ṣákí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbésẹ̀ yìí ló jẹyọ lẹ́yìn onírúurú àwọn ìwọ́de látàrí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá múnigbèkùn ní ìjọba àbílẹ̀ oríire nínú oṣù karùn-ún. Olùbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà ti ṣètò ìfinijóye àwọn mọ́gàjí 18 àti baálẹ̀ 11 nínú ètò tó wáyé nínú gbọ̀ngàn àpèjẹ ní ààfin Olùbàdàn nílùú Ìbàdàn. Nígbà tó ń sọ̀rọ̀ láti ẹnu aṣípa Olùbàdàn tilẹ̀ Ìbàdàn ìyún ọba Salaudeen Hamidu Ajibade àti ẹ̀kẹrin balógun tilẹ̀ Ìbàdàn ọba Akeem Mobolaji Adewoyin lè tọ́wà níbi ètò ìfinijóye náà. Wọ́n pàrọwà sí àwọn olóyè tuntun ọ̀hún láti jìnà sí àwọn ìwà lẹ́ẹ̀tọ́ lè tàbùkù Olùbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ akọ̀wé àgbà fún Olùbàdàn ìyún olóyè Solomon Ayọ̀adé. Lára àwọn mọ́gàjí náà láti rí Ọ̀jọ̀gbọ́n Abidin Ọláìtàn Ọláìyá, Dókítà Ṣùrájúdín Ọláyíwọlá Bélò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn baálẹ̀ láti rí Mẹ́sàsì Azeez Muhyiddin Oyeṣúná, Fájìmí Simon Adétúnjì Alálàdé àti àwọn míì. Ọba ẹlẹ́sìn ẹ̀lẹ́ ti ẹ̀sìn ẹ̀lẹ́ ní ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba Tajudeen Abioye àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ìròyìn òfegè lórí pé wọ́n fi kélé òfin mú ọba Aládé náà látàrí lílọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìfipámúni nígbèkùn tó wáyé ní kòpẹ́kòpẹ́. Ọba Abioye ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí ìránlá lè tó jìnà sóòótọ́ pẹ̀lú ìfìdímúlẹ̀ ìfarajìn àti àtìlẹ́yìn

sínú rẹ̀. Nítorí tí ó fi ìdílé sọ́rẹ̀ lórí òkú, ó sì gbẹ̀ka àwọn ìṣọ̀ omi. Ta ni yóò kú orí òkè olúwa lọ? Tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú, ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ sókè sí ọsán tí kò sì kúra ẹ̀tọ́, òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ètò ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀, tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà, kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba ọ̀kọ́ kí ó wọlé wá. Ta ni ọba ọ̀kọ́? Olúwa tí ó le tí ó lágbára, Olúwa tí ó lágbára ní òkú. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà, kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba ọ̀kọ́ kí ó wọlé wá. Ta ni ọba ọ̀kọ́? Olúwa lọ́rọ̀ ọmọ ogun, òun náà ni ọba ọ̀kọ́.

O ni le mo bode ki nto wole o aja o shupa ni mi mo bode olon baba mi. Tori pe ure to wole ti o bode o deran mo shebo o agunton bolo joto na wolu ti o bode o deran mo bo sha kabye si o lotu mare olon ba mi ibare o. Ari iro ala aji kwa jo kuda kabye si o lotu mare olon ba mi ibare. Ogbe ni nija keru obo nija obe ni kanja towo bo gbogbara le loju. Oba mi eru jejejeje eru jejeje oba eru jeje ti nfi eru peru leru. Oba mi eru jeje eru jejeje eru jeje ti nfi eru leru wogbolo. Eru areru eru nsa gbogbo won patapata nsare ojo kijo kijo kabye siri olohun olohun oba mi ibare agboya ju okunrin ogun oba bebebebe to ti nbe to ni amo be ni owa wawawa to ti wa to ni amo wa kabye siri olohun o tobi tobi orun o gba o o fe orun o gba o o gun orun o gba o borun o se gba o be na laye yi o gba o o aforun sele o faye se apoti itise gugu aye pata wa dabi elenga ni waju re oba mi oke kabye siri olohun olohun oba mi ibare. You are bigger than the biggest. You are greater than the greatest. You are mightier than the mightiest. Oba ti olorogun olohun oba mi oke ti oloba kan kabye siri olohun obe ni kan ja towo po gbogbo ara le loju o gbe ni nija kero o si tun ma bo nija e wa lo gbe ja won mo Israeli ja lojo si o a o toju farao alaseju atawon mogun ebadagun omi popa kabye siri olohun olohun oba mi ibare kai o to mo be lo ti nbe ẹgbà ayé wà ó wà báyọ̀ ò bá sì tún sí mọ́ ìwọ ló mọ jọba ọba tí ń fọba jẹ ọba tí ń rọba lóye. You are the God who was, you are the God who is, and you are the God who is to come. Ó dàgbàdàgbà ó tẹ́ ó dàgbàdàgbà ó tí o dàgbàdàgbà o tẹwọrọkọ ewọ nìkan ní sọ gbogbo ayé lẹẹkan ṣoṣo tí ò sí security kan ti ń sọ àdìtú iṣẹ owó olódùmarè ẹrọ ẹ ń bà mí o ohun tó kú fi ń ṣagbára gan kò yé èèyàn o fọba kan bẹ o tún yọba kan kó ń bẹ tí ò sí bàbá ńlẹ tí ó bẹ ọ léèrè kábíyèsí rẹ ọlọrun olohun oba mi ibare iwo nikan ni gbogbo oba aye yi nse kabiyesi fun iwo nikan na ni gbogbo alade aye yi nse fila fun kabiyesi re olohun ero n ba mi o ohun to fi n sagbara oye eyan eru jejejejeje oba mi eru jejejejejeje eru ti n fi eru peru leru oba mi eru jejejejejeje n fi eru leru wọgbó lọ eru areru eru n sa gbogbo won patapata n sare ojo kijo kijo kijo kabye siri olohun olohun oba mi ibare alohun to fi n sagbara gan ko ye eyan mo daye mo bala lọwọ ni alabẹ to kọ emi o mọ mo daye mo barun lori ni birun se dori mi ko ye mi
egungun lo fi romo sinu alaboyun o alaboyun nje gbigbona tun je tutu ko debi omo nge ise re na ni olodumare aleru e nba mi ijo mo tin tele ile oji mo mi lese re be si re aye yi ori omi lo gbele o aditu ni ise re olodumare alo to fi sagbara gan ko ye eyan atijọ mo tin wo sọmọ ko jalu mi loriri o be ko sopo kan to fi gbero kabiyesi re olodumare ero e nba mi se ohun to fi sagbara gan ko ye eyan kabiyesi re olohun olohun oba mi ibare o iwo larogun dade iwo larogun ju iwo larogun yan iwo larogun gbogun mi olorun olori ogun orun kabiyesi re olohun olohun oba mi ibare o akin ninu ile akin loju ogun arudede ola arudede ola oba mi alaafi ajobo asudede bi ojo oro gojigo ekun oko oke gbolo igba ni tin gbe gbogbo oro koro mi kabiyesi re olohun oba mi olohun oba ibare o o n gbe bi mimo o n je mimo o tun fi mimo sasobora bi aso kabiyesi re olohun o n be lajo o n fohun le o n be nle o tun fohun lajo abeti kara bi ajere kabiyesi re olohun olohun oba mi ibare o eji n po tabi ikoyinki ojo n poke bi ikoyi egere oke o le sa oke o le ti oke o le wo aditu nise re olodumare lo fi je pe bo ba wu mi o mo le pe o ni akoko ninu ina bo ba si tun wu mi mo le pe o ni ekerin ninu ina o ati akoko ati ekerin iwo nina ti n ju igbe ti igbe o si run kabiyesi re olohun olohun oba mi ibare emi o ke o emi o yin o emi o si o lo ba awon oba ni o o ti di majemu laarin emi ati olohun ni aniṣẹ gbogbo ìgbà ń bá ti lórí ọfẹ láti gbóhùn mi sórí afẹfẹ ọlọrun ọba mi òkè òun ni wọn kọkọ kì í wọn ò yìn bẹẹ ni ẹṣẹ bí láyà àjẹjọ nígbà mò ń dágbére lórí ètò yìí à ń tàtàpínṣẹ ni mo bá ní bó bá dùn ní kájọ pàdé ọrọ tẹmí sọ láyà àjẹjọ àbámodá o ọlọrun ọba mi òkè ló bá lóhùn tẹ ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ sóòní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ní òjẹ́ kíjà rẹ̀ ó gbé wa lọ àwọn kan ti kú àwa kan lákò lára àwa tá a kù àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni àní lára àwa tá a kù sẹ́ àwọn kan fúnra lára tí wọ́n ń tọrọ kú fúnra wọn ẹ̀yẹ́ ń bi mí léèrè pé kí lóde tó fi rí bẹ́ẹ̀ kò yé mi náà o mo rántí ọ̀rọ̀ ọlọ́run olóhun ó ṣàánú fáwọn tóhun ó ṣàánú fún àjẹpẹ́ mi tí mò ń sọ̀rọ̀ yìí ìṣọ̀lá ní ìkànnì west radio 89.3 FM àti gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú la rí gbà o ewúrẹ́ ilé ń wo alápatà mi bí kó kú ni àgùntàn ọ̀dẹ̀ ń wo alápatà mi bí kó rọ̀run ni yèéwò tọ́mọ ẹ̀dáyé ń wà wò òdì òkè mi ni bí kó dá lápá orí ẹyẹ ní ń kọ ẹyẹ yọ ọ̀tá ní ń dọ́mọ ẹyẹ lókun àwọn ọmọ ń dá lóró àwọn ọmọ ní kó lè ó wá jà àwọn ọmọ tún ní kó ló kó wá mú àmọ́ orí ẹyẹ ni ò pẹ́yẹ o bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì yìí wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò tó ní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pọ́npọ́ gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ ọlọ́run tọ́ ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ sórí àwọn ìṣàn omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ rẹ ẹn tó ní ọwọ́ mímọ ni àtàyà funfun ẹni tí ó gbé ọkàn rẹ sókè sí asán tí ó sì bá wọn búra ẹtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rì rẹ òótọ́ ń ṣe àfẹ́rì rẹ ọlọ́run jákọ́bù ó ní ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àgbẹ̀ sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni wọ́n ń bèèrè pé ta ni ọba ògo yìí ó ní olúwa tó le tó sì ní agbára olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà
agbe en soke yin lekun ayeraye oba ogo fe wole ni o ta lo ba ogo ye oluwa awon ogo o na lo ba ogo.

ẹ̀kálẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Ẹ̀kálẹ́ o lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi, ẹ̀kálẹ́ o, ẹ̀yin tí afẹ́fẹ́ ohùn mi ń bá lójú ọ̀nà. Gbogbo yín pátápátá mo kí o, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kóyúnnú, mo kí àṣẹ ìdí, mo kí gbogbo ládéládé ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀, gbogbo ọ̀tọ̀kùnrin ìlú pátápátá mo ṣe yín ní pẹ̀lẹ́ o. Torí pé àdáṣe níhun mọ̀, ìbà ò níhun mọ̀ láíláí odòdì. Tọ́, mo tún dé lálẹ́ tòní. Mo dé o, bí mo ṣe mọ́ ń dé, ṣé àlàáfíà ni mo bá yín? Ọ̀dẹ̀ òdòbí, ẹ tún kú àmójúbà mi o. Olúgbémiga ọmọ́tọ̀ṣọ́ yín dé o, apostle lórí afẹ́fẹ́. Ó dé o, ọmọ ìyá àdúà, ó kànlẹ̀kùn léyìn kòkòkò lálẹ́ tòní. Àrọ̀ gbólóǹbí ẹni rọgóòlù rè o. Mo dé báyín lálẹ́ tòní, ìdé mo dé ìdé ayọ̀ ni. Ìdé mo dé lálẹ́ tòní, ìdé àlàáfíà ni mo dé o. Nínú gbogbo létẹ̀ tí ń gbọ́ mi yìí, ẹni lójú ẹkún ẹni fara gbàrò ẹ. Ẹni ro ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Nínú ilé yìí, àwọn aláboyún ilé wọn ò mọ bí wẹ́rẹ́ ni. Àwọn àgàn wọn ò mọ tọwọ́ àlàbóṣù láṣẹ olódùmọ̀rẹ̀. Ẹni rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Tọ́, onílé apá ọ̀tún, ẹ dákun ẹ tètè lọ bá ń ké sí onílé apá òsì. Kí ẹ̀yẹ̀lé ó gbọ́ o, kó sọ fún tòkó káàdán náà ó gbọ́, kó lọ rè érò fó bẹ̀. Ètò kó tó dàríwò, ó ti lé fòrò kọ́kọ́, ó balẹ̀ gbà bí àràǹdẹ̀dẹ̀. Lórí ìkànnì West Radio 89.3 FM, dálẹ̀ ètò ní o. Lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá ṣe ìtìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Àwọn ọ̀gá lọ́gá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan, Henry Osagi ọmọ Ibo, òní ọlọ́wọ́ Bọ́tìnì fún sáà tá a wà yìí. Àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọpọlọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Tọ́, bá a ṣe kọ̀wé ẹ̀ lèmi náà dé èmi ìwé tá a kọ rè o. Lórúkọ àwọn èèyàn yìí lẹ́ẹ̀kan sí òní èmi Olúgbémiga ọmọ́tọ̀ṣọ́, Your Radio Apostle is here again. Kó tó dàríwò lẹ́tọ̀, ètò ni kó tó dàríwò. Ẹ lẹ́m̀bẹ̀ wọn ò jàre, ẹ kú kalẹ̀.

ọ̀tọ̀ kó tó dariwo lẹ́tọ̀ ètò ni kó tó dariwo. Ẹ̀yin gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ lẹ bá ń bèrè pé kí là ń ṣe lórí ètò yìí. Ẹ dẹ́kun ẹ farabalẹ̀, ẹ jẹ́ ń ṣàlàyé díẹ̀ fún yín. Ètò kó tó dariwo. Ètò àlàáfíà ni. Bẹ́ ẹ bá ń wá ètò àlàáfíà. Ètò àlàáfíà lẹ ń gbọ́ yìí o. Lórí ètò yìí, òun la ti máa ń pẹ̀tò sáwọ̀ láàrin tọkọtìyàwó. Bá a bá ti rí ìgbéyàwó tó mi àlàáfíà bẹ̀ tó ti rú. Ìgbéyàwó tí ń dojúkọ àwọn ìṣòro lọ́nà kan tàbí èkejì. Ní ìpele gbàṣgbòs, ó ti yé yín báhùn. Tọ́rọ̀ tọkọtìyàwó tí ò fẹ́ yíra wọn mọ́, àwọn olólùfẹ́ méjì. Dákun bó bá ti gorí ètò yìí, Ọlọ́run ó mọ̀ dá àlàáfíà padà síbẹ̀, torí pé ètò Ọlọ́run ni o. Ètò àlàáfíà ni. Lórí ètò yìí, bàbá ti rohun tí ń ṣe áwọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, aládùúgbò, alájọgbé, ìbá jẹ́ ti mọ̀lẹ́bí, bó bá ti dórí ètò kó tó dariwo. Ẹ gbọ́ mi, kọ́rọ̀ òun ó tó dariwo ni, làwọn ó tètè mọ parí ẹ̀ látètè mọ yanjú ẹ̀, àwa náà sì akọ o, Ọlọ́run ọba ni.

kan tolong e dakun eh ka fi tegan kun ka tu yo tegan ko nbe egbe nu so un o ko loro n ta nso yi o ti tata o ke ojuto ko ma de sori gbogbo ohun to ba ta koko to le koko bi ojo eja emi o wa ni bere to yi lai dodo awon to ye kin de won ni bere to yi lai kan sawon to ye kin kan si be ba n gbo eto ko to dari wo se ba won kan ni bendi ilu ti lo fi n dun awon kan na la jo n se won ni agba jowo bayi la fi soya ẹ̀yin kọ́ yìí àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àmọ́ kan náà ni ọlọ́run lò fún wa o lórí ètò kó tó dariwo. Ẹ̀jẹ̀ ń dé ọ̀dọ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn bá mi adéwọ̀lú rashidi ládọjà mo ṣífì làforí adé o kádé ó pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ ó dọkẹni mọ́ yín lọ́wọ́ láṣe olódùmọ̀rẹ̀ lásìkò tín a mọ̀ sí rere èkó mọ̀ kébí ẹ̀kọ́ ẹ̀ yóò mọ̀ kébí ẹ̀yẹ ọmọ èèyàn yóò mọ̀ fọ̀n bí ọmọ èèyàn nílẹ̀ yá nírò ń gbé sọnù o bí ò ṣe bí ọmọ o. Arusa one mo ṣífì làforí adé o ẹ̀bẹ́ tí yín bá ti ń já olùbàdàn tilẹ̀ ìbàdàn bá mi adéwọ̀lú rashidi ládọjà ọmọ ní ń pèrí bàbá o rédíò àpọ́sù yín náà ni ẹ ṣeun bàbá ojú òní tì yín o. Mo forí adé kí gbogbo olóyè ilẹ̀ ìbàdàn ẹ̀yin bàbá ìyá ẹ̀ mọ̀ mọ̀ ń ṣe láṣẹ olódùmọ̀rẹ̀ mo kí gbogbo ẹ̀yin bálẹ̀ bálẹ̀ ọkọ̀ ìlú ẹ ṣeun ojú òní tì láyé ojú òní tì yín o láṣẹ olódùmọ̀rẹ̀ tọ́ mo kí gbogbo ẹ̀yin kọ́kó tó dariwo pátápátá gbogbo ẹ̀yin aláṣẹ lẹ́ka ètò ìjọba mo kí yín o ẹ ṣeun ẹkú àtìlẹ́yìn wà gbogbo ẹ̀yin agbófinró ẹ̀yin ọ̀rẹ́ mi sáànù sáànù ẹ̀yin DPO DPO lẹ́ka tètò ààbò àti ìdájọ́ mo kí yín o ojú òní tì yín ẹkú ìfọmọ́nìyàn ṣe a pẹ̀ fúnra wa bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ láṣẹ olódùmọ̀rẹ̀ gbogbo ẹ̀yin ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo kí yín ojú òní tì yín ẹ̀yin kọ́ kó tó dariwo nílẹ̀ ìyá àti lókè òkun mo kí yín o ẹ ṣeun ojú òní tì yín o. Ó yá mo fẹ́ dàbàrá bo ṣẹ̀kẹ̀rẹ̀ àmọ́ bó o ní ṣe kí gbogbo èèyàn tí ní dọ́dọ̀ mọ̀mọ́ tíá olùdásílẹ̀ ìkànnì west radio 89.3 fm màmá ajínrere lílíàn bá dé mọ̀ sí màmá ojú òní tì láyé ṣé ìránṣẹ́ yín òní dòkú láṣẹ olódùmọ̀rẹ̀ tọ́ ètò kó tó dariwo ó bẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé rẹ̀ lálẹ́ tòní ẹ dákun mo ní ọ̀rọ̀ kan mì í ẹjọ́ kan bẹ́ ń bì í ẹjọ́ ọ̀hún ó ní agbára pọ̀ ọ̀rọ̀ ọ̀hún kìí sọ̀rọ̀ lẹ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ nàìjíríà àmọ́ bẹ́ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ ọ̀hún ó nílò àwọn ìbéèrè lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà kó ti mọ̀ wípé ètò yìí ètò tá a fi ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni kò wá sí bó ti wulẹ̀ kó rí bọ́rọ̀ ọba ti dọ́dọ̀ ti wà.
O didada katan yebe yebe o katu su desa le koko. Kamaru iku to pa, iru obe to kun o. Boba se eshe. Wadi. Wan to je, ati no kun te wan je si. Ene kane o le to ba ni. Lale to ni gbegede o gbi na laare o jagba nkan o gbe nkan anu shekin ma ton yin pepe egan yo gbomo pon tun gbo wirin wirin lale to ni ku ti mo wi pe baba tin soro oro yi to ni se pelu won mejo wa o won mu awon oro wa o to ya mo wa oju to si o di dandan ka wa oju to si ni ilana wi pe be eyan ba fe ki nkan o baje o ni ba se nse baba wa fe ki nkan o baje o ni awon ona ta gbegba tawon nkan ohun ti o fi ori bo se ye ko ri o.

0: tó ó yẹ jẹ́ kí n ṣe báyìí nítorí ìjọba àkókò ká ṣe pápápá èyí tá n ṣe ní pápá ká mọ́ bà ṣe farapa. Ẹ jẹ́ ń kọjá lọ sọ́dọ̀ màmá Moránúgbà nínú ìjọ Moránúgbà Home of Glory. Wòlíì obìnrin tọ́lọ̀ ń lò fún ìran tá a wà yìí. Bàbá ń sọ nípa ìtumọ̀ àlá. Àwọn tí ń là látàlà ń yọ lẹ́nu. Ẹlòmíì ò mọ̀ wípé ohun tó ń dojúkọ nínú ayé. Ojú àlá wọn ti parí ẹ. Ẹlòmíì ò mọ̀ pé tó ń bá fi ra òun. Ìbá jẹ́ wípé òun ti tètè rí àwọn tí wọ́n mọ ìtumọ̀ àlá ni. Ó ṣeéṣe kóhùn ó mọ wọnú rẹ òótọ́. Màmá Moránúgbà Ọlọ́run ti gbé wọn kalẹ̀ lórí ètò yìí. Ọlọ́run sì ti ran wọn sí gbogbo ẹ̀dá èyí tí wọ́n ní ìpèníjà bọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ àlá. Wọ́n bá yín túmọ̀ rẹ̀. Ẹ jẹ́ ń dọ́dọ̀ màmá o. Màmá Moránúgbà ẹ̀ka lẹ́mà.
1: Ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ Moránúgbà Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrì àṣìṣe agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ ń fò fáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tolasí Obísẹ̀san. Màmá Moránúgbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Ayọ̀ Season of Joy nínú ìjọ wa Moránúgbà Christ Home of Glory SW/130B Omi Funfun Street opposite Balogun Borehole Òkè Àdó High School Junction off Joyce B Road Òkè Àdó Ìbàdàn. Àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ 8 AM to 10:30 AM. Ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ Kí o tó lọ síbi sí òjò rẹ̀, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni Màmá Moránúgbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lò 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọdọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí yóò rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké aleluya Jésù, ayérayé Ọlọ́run ànúgba ọpẹ́ wa, Ọlọ́run tó ń tọ́jú wa Olúwa gba ọpẹ́ wa, Ọlọ́run tí ó jẹ́ ká di òkú Olúwa gba ọpẹ́ wa, ní gbogbo ọ̀nà Olúwa dúpẹ́ àmọ́lóore gba ọpẹ́ wa, àgbàdúrà adúpẹ́ nítorí atọ́kùn ètò yìí pé òun bá wọn tukọ̀ ètò náà ò jẹ́ kó dànù lórúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa, adúpẹ́ lórí gbogbo àwa tá ń gbọ́ ètò yìí náà, nítorí pé à ń rí ọwọ́ yín láàrin ètò náà. Olúwa gba ọpẹ́ wa, adúpẹ́ láti ìjẹjọ ogun ètò yóò ní wáyé ẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀. Olúwa gba ọpẹ́ wa, ìjà tún ti fẹ́ wọnú ètò lónìí wa pè sọ́ka. Olúwa darapọ̀ bá a dẹ̀ ṣe ń gbàdúrà látijọ́ ẹ̀ lórúkọ Jésù. Àwọn oníyé pè títí tẹ́ fi gbọ́, àwọn ọmọ tó wà ní kẹ́kun agbẹ́yẹn Olúwa dá wọn padà ní orúkọ ọlá Jésù. Pẹ̀lú ọgbà agbára tẹ́ fi ń jẹ Ọlọ́run, Olúwa wá wọn jáde. Olúwa à ń sunkún, à ń pè yín, à ń bẹ̀bẹ̀. Olúwa gbóhùn ẹ̀bẹ̀ wa, ìgbé wa ojú ẹjẹ́ kó déwájú yín, ìgbé wa Olúwa ẹjẹ́ kó déwájú yín. Ibi tí àwọn ọmọ náà wà láàrin àwọn agbé nípa yìí lórúkọ Jésù, èdè àìyedè Olúwa dálẹ̀ láàrin wọn. Olúwa ṣàwárí àwọn ọmọ àti àwọn ìyá àti àwọn títà tó wà ńbẹ. Olúwa ṣàwárí wọn, adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. A fẹ́ bẹ̀rẹ̀ ètò lónìí. Olúwa darapọ̀, adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristi Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nínú ètò àlá àti ìtumọ̀ rẹ̀ tó ń lọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wá. Ìyẹn jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń gbọ́ ètò yìí lórúkọ Jésù. Etí tẹ fi ń gbọ́ wa ò ní di o, agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn etí yẹn kò ní di. Agbára Ọlọ́run nínú ètò yìí ó mọ tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, bá a ṣe gbọ́ níjẹjọ, ẹnìkan náà tún pè mí, ó tún ní òun lálá kan pé òun máa ń fi gbogbo ògbà bára òun ní àwọn ìlú ibi tí òun ti ka primary school, ibi tí òun ti ka secondary school. Òun máa ń bára òun lóko àwọn lórúkọ Jésù. Mo gbàdúrà ogun ìpadà sẹ́yìn fún gbogbo etí tó ń gbọ́ mi, kò ní jẹ́ ìpinyin lórúkọ Jésù. O tí wọn bá máa ń sábà lálà bẹ́ẹ̀, ipò èèyàn ń padà sẹ́yìn ni, ìpadà sẹ́yìn ni. Ẹni tó bá ń lárú àlàbẹ́ yẹn kó máa fogun ìpadà sẹ́yìn, kó fi máa bú lórúkọ Jésù. Ogun tó máa ń dá èèyàn padà sẹ́yìn kò ní jẹ́ ìpín wa lórúkọ Jésù. Ogun tó máa ń dá olówó láti ipò olówó tí ó dẹ̀ sọ padà sólòsì lórúkọ Jésù. Mo gbàdúrà lórúkọ Jésù, ogun yìí kò ní jẹ́ ìpín wa. Ní gbogbo ìgbà tí èèyàn bá ń sábà máa ń rí òun ríra òun nílùú àwọn, ìwọ tó ti wà nílùú òyìnbó, ìwọ tó ti kúrò nílùú, tó ti wá àti jẹ àti mu lọ sí ọ̀nà tó jìnà, tó jẹ́ pé ní gbogbo ìgbà ó ṣáà mọ́ bára rẹ lóko yín ni ayé ń dá kádàrá rẹ padà, tàbí kó jẹ́ pé ìwọ lo travel, ìwọ lo wà níbi tó wà, ìṣẹ̀dá àárín òkú òloko lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tá a dá dúró sóko, gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tá a gbò mọ́lẹ̀ bí ẹni bògbín mọ́lẹ̀ lóko, tó jẹ́ pé ara lásán ló ń sáré ká, ṣùgbọ́n ìṣẹ̀dá tí ó gba ire gan ó wà lóko. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo ẹ̀yin ìṣẹ̀dá yẹn ó yẹ gba ìtúsílẹ̀. Gbogbo ìwọ tó máa ń sábà lárú àlàbẹ́ yẹn lórúkọ Jésù, lọ́wọ́ ogun tó fẹ́ máa dá ọ padà yẹn lórúkọ Jésù. Kọ́run kò gbàgbára lọ́wọ́ rẹ̀, kọ́run kò gbàgbára lọ́wọ́ rẹ̀, kọ́run kò gbàgbára lọ́wọ́ rẹ̀. Mo wá sọ fún ẹni yẹn náà jọ yẹn pé ìwọ tó máa ń sábà lálà, kó bára rẹ ní owó oko ibi tó ti kúrò, ó bára rẹ nílùú ibi tí a ti bí ọ. Tó bá yẹ pé èèyàn tó ṣeé ṣe fún, o lè padà sílùú yẹn kó lọ bu yẹ̀pẹ̀ ibẹ̀, kó wá bu, bí ó bá ti bu yẹ̀pẹ̀ ibẹ̀, kó wá bu yẹ̀pẹ̀ ìlú ibi tó wà, kó bu yẹ̀pẹ̀ ìlú ibi tó wà yẹn, kó dà pọ̀, kó wá mọ sọ, kó dà sínú omi tó fi wẹ̀, kó wá mọ sọ fún ìpín rẹ pé kú omi tó wà yẹn, ìlú bí ibi tí mo wà ni o gbọdọ̀ ti mọ ṣiṣẹ́, agbára kágbára kan ò gbọdọ̀ dá ọ dúró síbi tó wà yẹn. Ẹ jẹ́ ká fi yẹn ṣe first aid. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o ò lè lọ síbẹ̀ yẹn, máa pàṣẹ láti ibi tó wà, ìpín mi bí ni mo wà, dárúkọ ìlú ibi tó wà.
2: ipe emi kuro lageju eko ni mo wa nsin owo kan owo kan o gboro da duro sibe yen ma bo nbi ti mo wa ma pe e ma saba gbadura yen bi ago mejila si ago kan ni oho bimbi loruko Jesu gbogbo eyin ti ye to pe e wa di gboro wa lu oribo sumo ipe re nseru labule loruko Jesu mo gbadura gege bi ko ati juju olorun pe ki agbara olorun ko gba ipin re ko da pada si bi to ye ko wa o ti ri be o ti se be o Jesu oluwa wa so bi yen se ri fun ti onini yen mi de yi number mi na pada gege bi mo se ma nsalaye pe number mi ni 08059008415 beti mo wa ma nbebe mi emi na mi like pe kan kan ma pe mi ni time to ji to wa hot e je ko ma je between 2 and 4 between 2 and 4 bi pe ki ka ma pe mi fun ijiroro bakan na to ba fe ri mi o le wa si omi funfun ni Oke Ado High School o opposite e ama ni program ben jo Thursday every Thursday mo ma n wa nbe o ma n to 12:01 kin to kuro nbe every Thursday laaro lati ago mejo si ago kan mo ma n wa nbe o le pe mi to ba ti do mi funfun kan bere pe o n lo si Muranu gba a tun wa ni Asaka 1 ni Alubarika Estate mo tun ma wa nbe na si agogo meta loruko Jesu gbogbo wa o ra anu gba oruko mi ni oyi pada o Iyaafin Obi Sesan Tola Seyemi si ti gbogbo yan mo si mama Muranu gba ire o
3: ayo mi tide oluwa o
4: Koko ayo re de iwole ri kan ninu ijo Muranu gba Christ Home of Glory l'Olorun tin dabira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe l'Olorun se wole awon ide nja onirobinu je fofayo nibi ipade oloso ose yi t'Olorun gbe kale lati pase woli Olorun alaye prophet Estola se obi sesan mama Muranu gba ni gbogbo ojo bo Thursday pelu akore Ayo season of joy ninu ijo wa Muranu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Oke Ado High School Junction off Joyce B Road Oke Ado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo Thursday yo to lo sibi si ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki wo na wa rerin ayo ogunloko iranse Olorun ni mama Muranu gba yo ma ko sodi sise iranse elo elo 08059008415 ipade tose yi o gbodo ma si nbe o iwo laanu kan ti o rerin ayo

Ó yẹ jẹ́ kí n mọ̀ kí n káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún tá a ti lọ rè é kàn sí Màmá Mùràánúgbà nínú ìjọ Mùràánúgbà Home of Glory. Tọ́, ọ̀rọ̀ láti gbọ́hùn ò látẹnu Màmá, ọ̀rọ̀ agbára sì ni. Ṣèbí ìbẹ̀rẹ̀ ogun tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń dojúkọ nínú ayé rèé, ẹlòmí ò làálàá yóò sì rí pé òun bára rẹ̀ láhéré. Ibi tẹ́lòmíì ti fílẹ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ wípé òun gan kò fẹ́ padà bẹ̀ mọ́. Ńgbọ́ bá sì tún wọ ojú àlá lọ, àwọn ó sì gbé lọ bẹ̀nú ẹ̀mí. Àpẹẹrẹ búkúbúkú ni ẹwà rẹ lòmí yóò máa ṣe ṣeéṣe, yóò dàbí aláìmọ̀ọ́ṣe, yóò sáré bí rélùwé. Bóyá òun tiẹ̀ lè bọ́jọ́ kò ní lè bọ́jọ́, yóò tún máa fò bí bàálù. Bóyá òun lè bá gbà síbẹ̀ kò ní bá gbà mú o. Òun lẹ́fì rẹ lòmí yóò mọ nàgà nàgà nàgà, ọwọ́ rẹ ò ní tò. Torí pé àwọn agbára tí ń bá ayé rẹ̀ jagun ju òun gan lọ. Ó nílò wòlíì Ọlọ́run. Tọ́, bẹ́yìn náà bá ti ní ìpèníjà àlá, ìbá àti ẹ̀jẹ́ àlá gidilẹ́lá, ǹjẹ́ mọ̀ wípé àwọn kankan àtàwọn kankan ń bẹ téèyàn ń gbé ní ìgbésẹ̀ tí ìran fi ń wá sí ìmúṣẹ. Ẹ̀yin ò mọ̀ pé ẹlòmí alálàáre àmọ́ lójú ayé. Ẹ̀rẹ̀ ẹlòmí yóò mọ̀ wa mọ́tò lójú oorun, àwọn mọ́tò ìgbàlódé, àmọ́ lé ayé kò rá kẹ̀kẹ́. Kí ni ń ṣẹlẹ̀? Béèyàn bá ní àwọn ìran rere, ó láwọn ìgbésẹ̀ mi téèyàn ń gbé kí ìran ó tó lè ṣẹ. Bẹ́ẹ̀ sì ni bó bá jẹ́ àwọn nǹkan tí ò ṣe mọ fetí gbọ́nà lèèyàn ń rí lálàlá lójú oorun, àẹ́dákun ẹ nílò wòlíì o. Béèyàn bá sì gba wòlíì lórúkọ wòlíì, ẹ̀ẹ́dákun irú wọn a máa jèrè wòlíì o. Tọ́, ẹ pe Màmá Mùràánúgbà àmọ́ bẹ́ ẹ bá fẹ́ pè wọ́n, Màmá ń bẹ̀bẹ̀ ni o. Wọ́n ní ẹ̀ẹ́dákun, ẹjẹ́ ó jẹ́ bí ọwọ́ aago méjì ọ̀sán ṣaago mẹ́rin, torí Màmá máa wà níwájú Olúwa lọ́pọ̀ ìgbà. Ṣẹ́ẹ̀sì mọ̀ gbogbo ohun tó bá lè fa bí distraction bí àṣà àwọn olóyìnbó àyàn máa ń gbé sẹ́gbẹ́ ni. Tọ́, bẹ́ẹ̀ bá fẹ́ pe Màmá bí aago méjì sí mẹ́rin ni ẹ pè wọ́n. Nọ́mbà Màmá 08059008415. Ẹjẹ́ ń pè é fún yín lẹ́ẹ̀kan sí 08059008415. Nọ́mbà Màmá Mùràánúgbà nù bẹ́ bá ti pè wọ́n, àwọn náà ń ó gbè. Bẹ́ẹ̀ bá wá fẹ́ fojú rinjú pẹ̀lú Màmá, tọ́, àǹfààní wà lọ́la òde yìí o. Láti agogo mẹ́jọ lóòrọ̀ ẹ lè pàdé wọn nínú ìpàdé Mùràánúgbà. Bẹ́ẹ̀ bá ti dé omi funfun lókè àdó, bẹ́ẹ̀ bá ti débẹ̀, ẹ̀yẹn sá sọ pé Mùràánúgbà Home of Glory lẹ ń lọ. Ọjọ́ Màmá Mùràánúgbà kò pé méjì, ẹ mọ lórí ọ̀fẹ́ láti fi ojú rinjú pẹ̀lú Màmá Mùràánúgbà lọ́la òde yìí ni o. Tọ́, bí ìrùn ṣe jẹ́ òun náà nu ó jàre.

mo fe da eto tale idubule. Mo fe da barabo shekere eto ale to ni ko bere si ni po to fun re le ni yoyoyo. Oro baba kan mo fe gbe lori eto tale to ni o. Baba ti mo so yi iwe won lorisirisi ni nbe waju mi yi awon to wo mi lori Facebook won ri ti mo kowe dani lotun losi ore leyi o tun ni agbara po e mo bi mi le re pe iru iwe wo ni mo ko dani yi to ba je pe egbo mi le kan daada mo so fun yin pe oro hun oro yi to tun ti koja orilede ta wa yi ni iyan ohun to ti sumo ki okun ama boro ba ti ri ba ohun o lawon owe to je wi pe emo se atoka àwọn nǹkan kan láti mọ̀ nípa àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ọ̀rọ̀ mi ó ti mọ iye yín báhùn ṣe mọ̀ pọ̀rọ̀ tó bá ti kọjá ti orílẹ̀-èdè wa hàn-án a nílò àwọn ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣó láti fi ìdí àwọn nǹkan kan múlẹ̀ o tọ́ bàbá tí mò ń sọ yìí gbà mo rí wọn àánú mi sì ń ṣe wọn mi ń bá láàánú mi ń ṣe èèyàn èèyàn lè sọ pé wọn ti kó ní nàìjíríà rí o béèyàn ò bá rí àwọn nǹkan kan tí wọn fi hàn yàn lóòótọ èèyàn bá sọ pé àwọn ti tẹ èkó gan rí èèyàn ó jiyàn nbò mò wá ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ̀yìn alára wa ẹni tí mò ń sọ yìí ẹni mo ní bàbá ni wọ́n bẹ́ẹ̀ ni bí èèyàn bá ti dàgbà bàbá lápẹ́ àmọ́ bàbá ni wọ́n òun ò tí ì bímọ ẹ lanu pé bàbá ò tí ì bímọ kí ló dé ìyàwó wọn ń kọ̀ bẹ́yìn náà ṣe ń bi mí lèmi náà bi wọn o pé sà ìyàwó ń kọ wọn láwọn ò níyàwó ẹ ti nírí ni ẹ ní mọ́ àbí kí ló ṣẹlẹ̀ wọn láwọn ò tiẹ̀ tí ì nírí rárá mo tún tún bàbá wò mo wò wọn lálákọ̀ọ́kọ́ mo fọwọ́ bọ́jú mo tún wò wọn lẹ́lẹ́ẹ̀kejì mo fọwọ́ bọ́jú nígbà mo wá kíyèsí wípé ojú mi ò tàn mí jẹ òótọ ọrọ lójú mi fi ń hàn mí ni mo bá lanu bó tó mo ní sà ẹ dákun ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí o wọn ni wọn bí àwọn ní ọjọ 28 oṣù kọkànlá ọdún 1967 ẹ̀ẹ́lanu tọ́ mo nílò ní ẹ̀gbọ́ wìnrìnwìnrìn nínú ọ̀rọ̀ bàbá yìí wá sórí ètò kó tó dariwo ni pé ẹ̀dákun wọn mọ̀ ń fi ẹ̀tọ́ àwọn dun àwọn ǹjẹ́ àwọn wo ní ń fi ẹ̀tọ́ yín dùn yín ni wọ́n bá tẹnu bọ̀rọ̀ wọ́n ní àwọn báńkì kan ní o àtàwọn kan àtàwọn kan bó lọ̀rọ̀ ṣe wá jẹ́ gangan irú ẹ̀tọ́ wo wọ́n fi ń dùn yín ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wọ́n gbà ní àbí ẹran àgbò àbí tàgùntàn àbí pẹ́pẹ́ ẹ̀wọ̀n àgbà lọ́wọ́ yín wọ́n ní tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀ràn jù bẹ́ẹ̀ lọ nígbà wọ́n ṣe àṣekínní ò ní ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀wá tí wọ́n á gbé sórí owó yóò á tó èlò gan nìyẹn
wọ́n ní àbàtẹ̀ 10 billion naira. Ah, 10 billion naira. O ni ẹ̀tọ́ yín tí wọ́n fi ń dùn yín. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Wọ́n kọ́ wo bàbá òun mo tún tún wọn wò dáadáa wípé a 10 billion naira ẹ̀yin náà. Bí èèyàn bá sì ní kéèyàn ó sọ̀rọ̀ bí tọ́rọ̀ wà èèyàn lára wa. Bàbá tí mò ń wò ń gbà tẹ́mi ń wò wọ́n o. Ń rò pé ìjó wọn gan-an. Ẹmọ́ tí ẹ̀ jẹ́ ń sọ̀rọ̀. Ẹmọ́ jẹ́ ń sọ bí mo ṣe fẹ́ sọ. Àmọ́ bàbá òun bí mo ṣe rí wọn bàbá téèyàn ń ṣàánú fún ni. Àwọn gan sọ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n láwọn ń ṣàìsàn báwọn ṣe wà yóò. Àwọn sì nílò ìtọ́jú gidigidi. Nǹkan kí ẹsẹ̀ ràgó ẹ̀yìn alára wa. Ṣé ẹ wá rọ̀rọ̀ yìí, ẹ̀dákan ẹjọ́ farabalẹ̀, ẹ̀ájọ́ farabalẹ̀ gbọ́ ni o. Ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. Àmọ́ nígbà tí mò ń fi ọ̀rọ̀ wá bàbá yìí lẹ́nu wò, tí mò ń fi gbólóhùn pò wọ́n ń fun pọ̀. Ọ̀rọ̀ ń fẹ́ ṣe bí ẹni pé ó fẹ́ dẹsẹ̀ rú o. Ló jẹ́ nkọ́kọ́ wò ó wípé ẹ̀dákan ẹ̀jẹ̀ nkọ́kọ́ tí orí afẹ́fẹ́ náà kí gbogbo àyójọ bá wà gbọ́. Bó la ṣe ń tẹsẹ̀ bọ ọ̀rọ̀ ilé yìí. Mo sì bí bàbá ìléèrè dáadáa pé ẹ̀dákan sà. Ṣé àlàáfíà ni? Wọ́n ní àlàáfíà ni. Ara ò wá le bí? Wọ́n lára le. Tọ́. Àmọ́ ọ̀rọ̀ èéngò dé àwọn abala kan. Kò fẹ́ jọra wọn. Bó la ṣe à ń ṣe léyìí sí? Bẹ́ẹ̀ sì ni àgbọdọ̀ rí yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ká sọ pé àní gbègbésẹ̀. Àmọ́ bò lèèyàn ṣe ń gbègbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin ọmọ Nàìjíríà. Àjọ̀gbọ̀ ẹ wá dákun torí Ọlọ́run ẹjá jọ farabalẹ̀ gbọ̀. Torí pé bàbá yìí ẹ dákun ó nílò àánú ó nílò ìrànlọ́wọ́ o. Àmọ́ ẹjẹ́ mọ́ ṣe léyìí mo gbé ọ̀rọ̀ ọmọdébìnrin kan wá níjẹ̀jọ́ ṣe rántí. Ọmọ ọdún 28 years tó ṣègbéyàwó. Ìgbéyàwó oṣù mẹ́ta àmọ́ tó jẹ́ pé adìẹ ti bà lókùn òkun ara òrókùn ara òrá díẹ̀. Ó lọkọ̀ tán ní ìlànà pé èèyàn ń lọkọ̀. Ló bá di alẹ́ ìgbéyàwó. Ǹjẹ́ ẹjẹ́ á ṣe bí tọkọtaya? Ẹ̀yin tá a ti ń fojú ọ̀nà fún látọjọ́ yìí tá a sì ti para wa mọ́ dáadáa. Ó yà o. Àmọ́ ni fíìmù tuntun bá bẹ̀rẹ̀. Fíìmù ọ̀hún lọ́wọ́ obìnrin ti á ń wò láti bí oṣù bíi mẹ́ta báyìí o tí ò ní ìparí. Ṣé bí fíìmù a mọ̀ ní the end? Eléyìí sísìn rẹ̀ kàn ń lọ ni. Ẹ̀yìn tí a mọ̀ sísìn tó wò ó dé báyìí. A tẹ̀sẹ̀ bọ̀rọ̀ ń wò ó. Nǹkan kí ẹsẹ̀ ràgó. Bí n bá ló kí ẹsẹ̀ ràgó, nǹkan kì í bẹ̀. Àmọ́ bẹ̀ nǹkan mò ń lọ lálẹ́ ètò ní. Àbọ̀ bá dijọ́ mẹ́jọ. Ẹ gbọ̀ wìrìnwìrìn. Ètò kó tó dariwo. Tọ́ ẹjẹ́ ń dọ́dọ̀ bàbá tí mò ń sọ yìí. Mo fi ọ̀rọ̀ wá bàbá yìí lẹ́nu wò. Ẹ̀yin náà gbọ́ o. Ẹ̀gbọ́ ohun tí bàbá táwọn yìí. Ẹ̀gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ̀ ń lẹ́ ń bẹ̀ wò. Ẹ̀kú kà.

0: ẹba mi súnmọ́ kíni iwájú yín dáadáa ẹgbẹ́ nu sí dáadáa ẹba mi dárúkọ yín fún àwọn aráalé.
1: Frederick Oluwole Adam.
0: Kí ló ṣẹlẹ̀ bàbá?
1: Mo wà ní Denmark ní 1991, so December, I think it was 23rd. So bọ́ra mi wá dé láti US sí Copenhagen ní Denmark. So bá tí wọ́n dé sọ́dọ̀ mi tó dé wọ́n kàn bá wa chat díẹ̀ wọ́n dẹ̀ padà wọ́n dẹ̀ kúrò. So gba ti mo alejo e na ni mo wo train wa si Sweden si Stockholm. So
0: gbogbo nkan te nso yi
1: ben
0: ke se oro Nigeria
1: ben
0: ni 1991 te nsoro yi Denmark lewa.
1: Denmark mo so mo tun wa cross wa si Sweden. So
0: se Denmark le n gbe ngba won.
1: Denmark mo travel long ba won lati Nigeria
0: ni 1991
1: December. So gba ti mo wa de Sweden yen na alejo yen mo cross Sweden mo
0: se lojo te de Denmark na le lo
1: lojo ti mo de Denmark mo ti lo bi 10 days in Denmark.
0: Okay,
1: so ki bora mi to wa lati US wa si odo wa ni Denmark yen. So jo kiji ni on ni mo tun wo train wa si Sweden tori mi ti prepare ati wa si Sweden tele ku do di pon de ni si Denmark ni 23rd December. So gba ti mo wa de Sweden ti mo de bi ti mo lo
0: ki lo gbe yin lo si Denmark
1: ran mo kan lo fun 3 months pe leyin 3 months en tin ba ri means ati le re papers then ma le ba press sise ti mo me nikan si Germany gba yin ti mi kan ri da visa Germany mo le kin gba ti lo kin lo ti Denmark abi so yin sa
0: awa join.
1: So gba ti bodo yen wa mo bi ti bra mi wa si Sweden na won ri mi ni Sweden na but mo ton ko n Denmark kan ton follow mi ni Sweden hotel ti mo wa ni Sweden yen kan na wa no sun moju yen. So but ti won wa pada si US ni 2050 24th moju 2050 ajo sun hotel yen
0: e je kenu yo wa bi kini
1: so ajo sun hotel yen moju ni 24th moju 2050
0: ni Sweden
1: ni Sweden yo won pe lu yen lo Östersund ni Sweden. So 2050 yen wọ́n padà sí US. Ṣùgbọ́n tí wọ́n padà sí US bill wọn wá amẹ́ndẹ̀. So gbogbo àwọn owó tán wọ́n ní àti ilé epo tán ní sí Nàìjíríà bí èmi náà fún nínú will yẹn. So wọ́n register will yẹn ní 27th December 1991 ní Harris County Probate Department ní Houston ní Texas. So ọjọ́ tó ń register wí yẹn 27th December 1991 ní Harris County Probate Court Department in Houston, Texas. So wọ́n dẹ̀ wà ṣàlàyé ní 30th December 1991 wọ́n ṣàlàyé sí ní Texas. Èmi dẹ̀ wà ní Sweden. Wọ́n gbà tó ń ṣàlàyé sí yẹn.
0: Ìgbà tí wọ́n ń ṣe wíìlì yẹn ṣe wà ńbẹ̀.
1: Èmi ò sí ńbẹ̀ mọ́ wọ́n ti wá sí Sweden. Wọ́n ti wá sí ẹ̀rùn pé mo ti ní ẹ̀mí àti wọ́n ti ní wọ́n ní Denmark àti Sweden. So wọ́n dẹ̀ ti ṣàlàyé. So mo tó máa ń ṣẹlẹ̀ ni pé kò require kí èèyàn wà ń bẹ̀ as a beneficiary tó bá fẹ́ wà included in will. Kò síbi tí mo lè wà bí mo wà Nàìjíríà bí gan tó bá fẹ́ fún mi ní nǹkan nínú will wọn tó ṣe ní US wọ́n máa include mi sí. So lọ́yà wọn ló máa lo ẹ kó contact mi àti executor will yẹn. So gbà tí wọ́n ṣàlàyé sí lọ́yà yẹn ó wá sí Sweden ní mo rò pé mo wà ní omi náà pẹ̀lú ẹ ní Sweden ó wá wò mí. So white ni lọ́yà yẹn àti tó bí 60 something years tó rẹni tó ga báyìí ni. So ìgbà tó wá wá yẹn kò sọ fún mi mo rò pé court sọ ní US nígbà tó wọ́n ṣe probate tán bẹ̀rẹ̀ probate will yẹn pé kó wá wò mí pé mo wà ní Sweden. So ó wá wò mí bọ̀ kò sọ fún mi pé bọ́ra mi ti ṣàlàyé sí o pé beneficiary kan náà àwọn beneficiaries nínú wíì wọn ni mi ò kò sọ fún mi. So ṣá padà sí US. So nígbà tó padà sí US èmi padà sí Nàìjíríà ṣá to call the long story short ní March 1992 kò sọ fún mi náà.
0: Ẹ débẹ̀ ní December
1: 1991 mo de ko ni mo de Denmark in December 1991 mo lu 10 days nbe wa si mo wa si Sweden the rest period ti mo lu long mo lu ni Sweden mo de ko ni Sweden ni okay, March 11 tabi 12
0: bi osu meta le lu nbe
1: bi osu meta ni mo lu nbe so gba ti mo wa ti para si Nigeria
0: ki lo de te fi kuro ni Sweden te fi wa si Nigeria
1: 3 months mi pe ni na 3 months ni pe so nti wa sele ni pe o wa pe kin to mo ni pe awon wu ati ile epo ton ni si Nigeria bi mo ri meji ni emi na fun so gba ti mo wa mo mi wa ye te mo state ti won ti se wi yen tori won ni se pelu Louisiana won ni se pelu Pennsylvania won ni se pelu New York but Texas gangan ni wi yen so ti yin so mo wa koko ro pe Pennsylvania ni wi yen wa ti mo sha ndam gba ti mo wa discover pe Texas ni mo wa write First Bank ti owo won wa nbi ton fun mi lori copy wi yen ti de First Bank lawyer yen ti mu copy wi yen wa atesekuta yen won ti mu wa si First Bank won ti ko photograph mi na de be gbogbo e ti wa nbe so in to wa sele ni pe First Bank wa so fun mi pe tan ba ma mi lo ki n gba de service kit won ki n apply fun ki n gba then won ni ikeji pe ki n wa lawyer to ma ran mi lọwọ lati le gba court order pe ka won release information ati copy will yen fun mi so igba ti mo
0: gbogbo nkan te nso yi o ti to odun melo bayi teyin gbe igbese te nso yi
1: mo sese ngbigbese ni mo ti ngbigbese but tele sugbon mi o sese mo pe Texas ni will yen wa mo wa mo pe Pennsylvania ni gba ti mo wa títí mọ̀ nísìn pé Texas ni will yẹn wà
0: láti 1992
1: láti 1992 mi o mọ̀ ṣe hàn pé owó ò lè expire interest àti máa gorí owó yẹn lọ value lílẹ̀ tí wọ́n máa multiply so ntí ntó wà ń bẹ̀ ni mo wá ara mi ò dẹ̀ ìyá bí tí wọ́n tó rá àwọn òpó ẹ̀kú age tí wọ́n kú 36 years wọ́n dẹ̀ bí wọn ní 1956 wọ́n bẹ̀ mí ní 1967 so privilege ni emi luck emi ni mo kan wa privilege lati attain age ni tori awon doctors n so fun mi pe gbogbo awon medications ta won ko fun mi ni usage ti mi o ba ye ti ma gbogbo awon ogun yen ati gba awon treatment yen pe mi emi kan le ma di December so owo mi le po owo yen po ni First Bank tori information ti mo ni ni pe owo yen ti fe wo 8 billion naira to wa ni First Bank. First Bank ṣe àsọ pé wọ́n ṣàfihàn mi l'option méjì yẹn pé kí n wá the certificate wọn gbà náà ìkejì kí n dẹ̀ wá lọ́yà tó máa ràn mí lọ́wọ́ if there is a court order pé káwọn ń release information yẹn àti copy wí yẹn fún mi àwọn á take action yẹn lórí so mi ò wá rí ẹni tó máa ràn mí lọ́wọ́ lọ́yà tó máa ràn mí lọ́wọ́ so ẹnìkan tí mo rí court ti a file si ni grade A won ni ibe yen oni jurisdiction e grade A ni yagonko won ni be oni jurisdiction e pe i call oni jurisdiction e so mi o de tun ri tun ran kan ran mi lowo ni mi ti ri en to le ran mi lowo en tun ma fe ko ran mi lowo bi 50,000 naira la o ma gba lati fi le ba mi se so mi o de ren to ma ran mi lowo owo mi to de wa ni First Bank n lo bi 8 billion naira tiwẹ pe ti won ba ri court order pe ka won release awon information to ni se pelu e ati copy wi yen fun mi awon o le take action le lo then secondly the so assistant lati le ri le ati ma ran mi lowo tabi assistant pe kin le ri 50,000 naira yen ris o ni kini ikeji de service kit yen mo ti wadi so won ti fun mi ni information pe iyan lo apply fun iyan print form yẹn online a fi ilẹ̀ a complete ẹ̀ a fi gbogbo identification ID mi síbẹ̀ so iyan wa en to ma ba yan se lohun ma ba yan san $23 $23 in form of money that I be check so ibi tan ma notarize o wa nbe ati information address ti won ma ba mi send di the certificate yen si eni a feel si be mi ti koruko mi si be mo ti authorize en to ma ba mi se si be so mo wa en to le ran mi lowo fun the certificate yen lati le ba mi san wo $23 any US. Only imagine Texas then you be. Only notarize from any form. Only notarize from any state. That be can see. Check you know that money order can be raised from any state. That be any county. ID photograph meeting one day at the form. So I come back me post this here. So address is between we my send this. Through any account, come by me quadrants to once in there. Why they ban me? Why they send the certificate and see all those things? I forward the same. So I don't know any incommodities, you know, any mobile.
0: So, Moni, I want to be ready to move a bit. Lori, on the social media, I call Connie, any brother in the NU. Bawo ni ese je si won bawo salaye lekunrere kini relationship to wa laarin eyin mejeje
1: relationship to wa laarin wa na bo se reflect ninu bi won ni pe brother mi ni won so bo se je na ni ma salaye fun ti ba ye wa die bo se je na ni so mo ro pe igba ti mo ti wa kekere ni Nigeria bi lemi ati won ti ma ni ati dad won gan wa laye ngba yen lati ma ni encounter so bo idi ti mo wa jina se n pe Nigeria jina serious so nje yin san so won ti ri mi trace won ti mi ri mi trace
0: ejo ni encounter
1: beni so ti o ba ti di ebi iro levi so ti yin san won ti wa laye lohun ti awon ti won la le lo niyan
0: ti ibere ti mo bi
1: ibere so oru rada awon ti ma lo ru nbi ba wa lo ru
0: bawo le se je si won se omo iya ni
1: dad won
0: abi omo baba
1: ko se directly ko se directly se ri won bi mo nti won se ti yin ko na igba ti yan ba adopt enikan pe bi pe won obi mo pe o nfe mu fu eni se omo so si yin
0: eni won obi mo won adopt yin gege bi brother ni mo wa nbere wi pe ninu gbogbo nkan laye gbogbo nkan lo ni eto lo si ni ilana ba se nse ko to le di wi pe eri o fi idi re mule tabi ko to le di pe eyan o so wi pe looto ati lododo eni bayi o ti adopt eni gege bi brother re tori pe en ta nsoro re nisin ko si laye mo ilana ofin wa te eyan mo ntele ko da be eyan ba lo gba omo pe mo fe adopt omo o ti esi se pe ohun gangan lo bi biologically awon ilana ofin kan be te eyan o tele ti awon onimo nipa eto ofin eyan awon lawyer tawon na o fi owo si wipe looto o o ti gba omo yi o o ni a le pe ni baba omo yi o o nla le pe ni iya omo yi o ti o si ni awon eleri tawon na o fi owo siru iwe be gege bi eto ofin eyin na so ni isin wipe eni yi o adopt yin bi brother ni se awon iwe be yen wa ta le to le dabi eri wipe looto ati lododo eni yi tori en ta nso yi ko si laye mo ona kan ta si fi le mo wipe looto ati lododo ni wipe o ti adopt yin bi brother o ni pe boya o ti ni awon akosile kan eyi ti o ti fowo si ti eyin na si ti fowo si ta si ni eleri bi awon lawyer tawon na le so pe to eni looto ati lododo amọ gẹgẹ bi brother eni yi awọn iwe to se sile lele yi tori pe en ten so yi o na ko jabo latoju orun eni kan lo bi o ni baba o ni iya o si se ko ni egbon kò ní àbúrò náà. Kátẹ̀ wá sọ pé kò lẹ́gbọ̀n, kò lábúrò, kò sì bímọ, kò níyàwó. A lè sọ wípé bàbá tó bí eléhùn ò ní àwọn èèyàn bí ẹbí àti ara. A lè sọ wípé ìyá tó bí ẹni yìí òun ò ní àwọn èèyàn ẹbí àti ara. Ta ló tiẹ̀ wá mọ̀? Bóyá wíìlì tẹ́ ń sọ yìí gan-an, bóyá àwọn tí wọ́n jẹ́ bí mọ̀lẹ́bí tàbí àwọn ẹbí àtara rẹ̀, bóyá ń gbà tẹ́ni yìí ti ṣaláìsí làwọn ti kóhun ti wọn ni wọ́n ti pín ti wọn. Ṣé ẹ ní àrítọ́ka sí àwọn ìwé tó lè ṣàpẹẹrẹ wípé lóòótọ́ àti lódodo ẹni yìí ó ti sọ mí di brọ́dà rẹ̀ lóòótọ́ nípa ètò òfin?
1: Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé gbogbo nǹkan tí mo bá ń sọ bí bó ṣe jẹ́ gílé yẹn tẹ bá wádìí, torí kò sí nǹkan tó wà ń bẹ.
0: Ẹ sọ̀rọ̀ sókè lágbègbè
1: sí kìnìún dáadáa. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé gbogbo nǹkan tí mo bá ń sọ jáde gbogbo ẹ̀ ni ó jẹ́ ọ̀tọ̀, bẹ bá wádìí bẹ ṣe máa bá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. So kò sí nǹkan tí ó wà ń bẹ̀ náà ju pé wíìlì wọn gan-an ni ó ti reflect pé brother mi ni wọn, torí short period tí wọ́n ní tí ó ti yẹ yín láti fi lè ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣé ẹ̀ pé mo ti sọ fún yín pé mo kọ́kọ́ sọ kankan lẹ́ẹ̀kan pé wọ́n ti ń wá bọ́n ṣe máa rí mi trace the first time tí mo ṣe lọ sí Europe yẹn, n tó fi mọ̀ nìyẹn pé Europe súnmọ́ America ju Nigeria lọ. O làwọn òṣèré tí rí mi trace wá sí.
0: Ṣé Nàìjíríà ni wọ́n ti adopt yín?
1: No, òun ni Sweden.
0: Ni wọ́n ti adopt yín?
1: Sweden láti ríra, Denmark àti Sweden láti ríra.
0: Ríra ríra.
1: Ọkọ̀ ríra ríra ṣó ti yé yín.
0: Mọ̀rá Nàìjíríà.
1: Mọ̀rá Nàìjíríà.
0: Nígbà ẹ sọ̀rọ̀ ní ìsìn ẹ nígbà tẹ dé Denmark, wọ́n wá bá yín Denmark.
1: Nígbà tí mo
0: dé. Bí ẹni wípé ẹ ti jọ mọ̀rá Nàìjíríà.
1: Àti kọ̀kọ̀ mọ̀rá Nàìjíríà.
0: Ọ̀rọ̀ yín ò fẹ́ lọ tààrà.
1: Mo ti sọ fún yín náà, ẹ bá wádìí ẹ rí, ẹ bíjọ́ tí wọ́n dọ́dọ̀ mi ní Denmark mo sọ fún yín déètì.
0: Ẹni tí mo bá wádìí.
1: Inú tẹ bá wádìí gbogbo nǹkan tí mo ń sọ yìí bó ṣe jẹ́
0: ni. Lọ́dọ̀ ta ni?
1: No, ti.
0: Kò sọ́dọ̀ ẹni láti fẹ́ wádìí ju ẹ̀yìn lọ.
1: Ìdí ẹ̀ ni, reason ni.
0: Àbẹ ẹlẹ́lòmíì ta lè wádìí látọ̀dọ̀.
1: Òun náà ni mo fẹ́ ṣàlàyé. Kẹ́rí báǹkì nìkan ń bẹ̀ náà, one. Kọ́ọ̀tì yẹn náà ní US ó di méjì tí ó ti yẹ yín. Ṣé ẹ̀ pé bank àti kọ́ọ̀tì yẹn kò sí bí èèyàn ṣe fẹ́ parọ́ tó fẹ́ mú jẹ lórí àwọn méjèèjì. Sùgbọ́n èyí jẹ́nà lọ́dọ̀ lọ́yà àwọn. Ṣé ẹ̀rí kí mo sọ fún yín pé lọ́yà àwọn wà láti US nígbà tó kú? Lọ́yà àwọn wà sí Sweden. Wọ́n ń pe ìlú yẹn ní UMI ní Sweden. Lọ́yà àwọn wà wò mí. So lọ́yà àwọn náà ló bá wọn ṣe. Bàtán 25 December gan náà kúrò ní Sweden lọ́dọ̀ mi ní hòtẹ́ẹ̀ tí àjọsùn yẹn. So wọ́n fẹ́ padà sí US kán lè bá mi amend wíì láwọn bẹ́ẹ̀ fẹ́ amend láti fi orúkọ mi sí. Ṣé o ti yẹ yín sí? So 25 yẹn wọ́n gbéra kúrò láàárọ̀ kùtù ní hòtẹ́ẹ̀ tí àjọsùn mọ́ jú ní tọ́sùn ní Ostersund yẹn. So wọ́n padà sí Sweden, wọ́n mọ̀ padà sí Sweden ní àti US ní.
0: Báwo lẹ ṣe pàdé ní Denmark? Ẹlẹ́ẹ̀rira rí ẹ̀ mọ́ra rí.
1: Mo jókòó èmi àti àwọn Nigerians tó wà ní Denmark. A máa ń wà lára àwọn pé ibì kan ní Lisbon táwọn tó máa ń sì kà sí ayé wọn ibì kan wà ní. So ibi tá ibi tí ènìyàn kọ́kọ́ dé sí nìyẹn. So tó bá fẹ́ wá ṣeré wá, wọ́n máa ṣeré wá sí Copenhagen Central. Central Copenhagen bí pé ibi kí ó wà centralized jù ní ibi yẹn tí àwọn train stations mọ́ gbogbo wọn. So wọ́n á ṣeré wá sí àmì àti àwọn máa ń ṣeré wá, wọ́n á ṣeré wá sí Central Copenhagen yẹn. So ibi tá a ti jókòó báyìí bí bí kàfé àmì ìta ti ń ta àwọn drinks àti gbọ̀ngàn yẹn ibi tí wọ́n ti wá bá wa nìyẹn. So
0: àwọn náà ṣeré wá.
1: Wọ́n ṣeré wá, wọ́n tiẹ̀ ti US gan-an ti wá. US náà ti wá torí ẹ̀. So
0: torí kíni?
1: Torí tèmi ni.
0: Torí ti yín?
1: Torí ẹ̀ ni.
0: Ṣé wọ́n ti mọ̀ yín tẹ́lẹ̀ ni? Ẹlẹ́ẹ̀rira rí.
1: A ní nǹkan tó ní ṣe pẹ̀lú genetics bí dad wọn sìn. Medical history dad wọn àti tèmi àti tiwọn. Medically a ní nǹkan tó ní ṣe pẹ̀lú blood bí medically.
0: So bẹ́ẹ̀ ni ṣe dé Denmark. Àwọn wà ní US. Ẹ̀jẹ̀ ló fáwọn wá báwọn.
1: Ẹ̀jẹ̀ ni.
0: Pé ẹ̀jẹ̀ àwọn kan ti wà ní Denmark o.
1: Ẹ̀jẹ̀ ni. So medical eh ni won
0: okay
1: ati dadun ati mi na so Tuesday na bi dadun Tuesday na bi mi na so awon kan yen ni medical history on in ton se mi bayi
0: gba won ba won se Tuesday won ba won na
1: no Saturday na bi awon
0: bi awon
1: dadun won ni Tuesday
0: eyin na Tuesday
1: Tuesday le mi na
0: Saturday la won
1: Saturday la won
0: okay
1: so Saturday Tuesday la won ati mi ati dadun won eh le mi ati won ati dadun won then medically na nkan to nse mi ni hospital
0: kila won se yes la won
1: eh la won na
0: eh ni gbogbo yin
1: eh le mi ati dadun ati won
0: dadi ti yin ko
1: e dadi mi na eh nbi
0: ba won dadi ti nse je si dadi ti won
1: won ko nse directly so ti yin
0: but eyin e so si waju ele tun mara ri
1: eh ani ko
0: ba won to wa ni eje yin tun se un fara yin
1: se n pe awon kan je awon kan ni gbogbo bi
0: awon
1: kan to je eh awon kan to je yes awon kan to won le fun ra won leje so ti yin
0: okay
1: awon to le fun ra won leje awon ti genotype kan papo so ti yin awon ti medical history won
0: to ni se dadi ti yin ti fun dadi ti won leje re
1: won fun won leje o sugbon to ni se pelu niyan
0: okay
1: awon kan to ta ni in common to ni se pelu ta fin le kan ta ni so ti yin nti wo fi je pe igba ti mo ti de si Denmark ibe yen sumo US ju Nigeria ti
0: so eje n tete network n tete connect
1: se ti connect
0: ju igba te fi wa Nigeria lo
1: then this is the connect.

0: so bàtí 25th ló padà láti dẹ láti Sweden sí US. So lọ́yà náà ni gbogbo nǹkan máa mú gbogbo nǹkan yà. So lọ́yà yẹn.
1: Ṣé lọ́yà tó wá bá wọn ṣe wíìlì gbà yẹn?
0: Lọ́yà yẹn tó bá wọn ṣe.
1: Ṣé ẹ̀yin mọ̀?
0: Èmi orí wọn ní Sweden lẹ́ẹ̀kan. Ìgbà tán fi aláìsí ní US. Lọ́yà yẹn wá mo rò pé nígbà tán bẹ̀rẹ̀ probate wíìlì yẹn ní US. Mo padà jọ probate court yẹn ní Texas ní Austin. Mo pe county yẹn ní Harris County Probate Court Department, Austin. So adájọ́ yẹn máa bèrè gbogbo àwọn tó wà nínú wíìlì yẹn.
1: Ìgbà yìí mélòó lẹ wà nínú wíìlì?
0: A máa tó bíi 6 to 9.
1: Ṣáwọn yòókù ẹ mọ̀ wọ́n?
0: Ìkan wà, ẹnìkan wà. Tẹ́ pé ìyá tó bí dàdú wọn tó ti yẹ yín sí. Ìyá tó bí dàdú wọn sì bí wọ́n sì fẹ́ lòmíì. So ti yẹ yín. So ẹni tí màmá tó bí dàdú wọn wá bí fún ẹni yẹn ó wà láyé ńgbà yẹn. Àwọn náà wà nínú wíìlì. Àwọn náà ti kú sí wọn. Àwọn gan
1: yìí wọn ti wá rí tí ẹ gbà.
0: Wọ́n ti rí tí wọ́n gbà. Bí mo rò pé bí 48 years ni àwọn náà gbà tán kú. Àwọn èmi wọ́n tiẹ̀ tún gùn ni. Ní 48 years. Ṣé àwọn tí mo sọ fún pé mi gan mo kàn wà pípé láti attain age ni. Àbí èyí.
1: Gbogbo àwọn tí bí 6 to 8 tẹ ni wọ́n wà ní wíìlì.
0: Òun náà ni mo ń ṣàlàyé.
1: Ṣé gbogbo wọn bá táwọn yòókù wọn ti rí ẹ̀tọ́ tí wọ́n gbà.
0: Wọ́n ti rí tí wọ́n gbà.
1: Ẹ̀yin nìkan lè rí gbà.
0: Èmi
1: àwọn tó kù tí wọ́n rí gbà yẹn ẹ mọ̀ wọ́n.
0: Mi ò mọ̀ wọ́n sójú ṣùgbọ́n mo mọ̀ wọ́n ní information tí mo ní.
1: Information lẹ fi mọ̀ wọ́n.
0: Information tí mo ní nípa bó ṣe jẹ́ ni mo fi mọ̀ wọ́n.
1: Okay.
0: So èmi nìkan ló wà á
1: sẹ́yìn. Ẹ bá ń ṣàlàyé information.
0: Èèyàn tó ń gbé tí n bá ní pé kí èèyàn wádìí nǹkan.
1: Okay.
0: Kò ti yẹn kó dẹ̀ gba information nípa bóyá ọ̀rẹ́ lọ́yà ọ̀rẹ́ ẹ̀sẹ̀kútọ̀ yẹn tó ti yẹn. Lọ́yà yìí ò sí láyé máa tẹ̀sẹ̀ kú tó.
1: Kí ló dé tẹ́yìn náà ò gbé ìgbésẹ̀ nígbà tí ń gba àwọn information gbà yẹn wípé àwọn tó wà lára àwọn tí wọ́n ṣe wíìlì fún àwọn tí ń gba ẹ̀tọ́ tí wọ́n. Kẹ́yìn náà ó bẹ́ẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀ information yẹn kẹ́ ẹ bèrè ọ̀nà táwọn náà ń gbé gbà tí wọ́n fi rí tí wọ́n gbà.
0: Ṣé wọ́n gbé kápé US mú wá sí?
1: Táwọn yẹn US làwọn wà.
0: US àwọn yẹn wà ti wọn.
1: Ẹ̀yin nìkan lẹ wà Nàìjíríà.
0: Èmi nìkan ni mo wà outside US. That is èmi nìkan ló wà ní èmi ní Nàìjíríà. Èmi nìkan ni ní Africa Nàìjíríà. Bò tí mo wà outside US ńgbà yẹn. Sweden mo wà ńgbà tí wọ́n ṣe wíìlì yẹn. So èmi nìkan ló wà outside US nínú àwọn beneficiary yẹn. In fact èmi nìkan ni ṣe direct American nínú wíìlì yẹn. Ṣé ti yẹ èmi nìkan ni ṣe American directly. Tọ́kàn adopt as their brother. Ṣé o ti as his brother.
1: Àwọn yòókù Americans.
0: American. So kápẹ́ mo wà lá American sí nǹkan kékeré ni tí n bá fẹ́ raise kìíní ìfúnra mi àbí tí n bá rí ẹni tó máa ra mi raise check $23. Wọ́n á post ẹ̀ síbẹ̀.
1: Àwọn wíìlì tí wọ́n wá ṣe fún yín níbo ló wà?
0: Òun náà mo sọ.
1: Ẹ ń sọ̀rọ̀ nípa ilé epo kan lẹ́ẹ̀kan.
0: Ilé epo tí wọ́n ní sí Nàìjíríà. Báyọ̀ ní méjì ni èmi náà fún. Gbogbo nǹkan tán ṣàní sí Nàìjíríà. Èmi náà àmì.
1: Ọwọ́ ta ni ilé epo wa wà báyìí.
0: Kò sẹ́ni tó ń lò. Bóyá ìpọ́nà VI kò yín kankan ló máa wà. Information tí mo ní náà ni. Kò sẹ́ni tó lè lò. Ṣé o ti yẹ nígbà kan ti amend ẹ̀ tí wọ́n ti.
1: Ṣé ilé epo kò ṣiṣẹ́ báyìí?
0: Kò lè ṣiṣẹ́ kò lè sẹ́ni tó máa lò. Ó kàn máa wà níbẹ̀ láti gbà yẹn. Ṣé o ti yẹ torí tó bá ti.
1: Ṣèbáwọn kan wọ́n àwọn kan ni wọ́n wà níbẹ̀ tẹ́lẹ̀ tí
0: n bá wọ́n ẹni báyìí báyìí báyìí ni kò ní tí ẹni ẹ bá ti kú àfitó báyìí kọ́kọ́ síbẹ̀ pé kán ṣe rọ̀ nílé epo yẹn fún 2 years 3 years kí wọ́n tó dáwọ́ dúró ṣùgbọ́n tí ò bá kọ́ bẹ́yẹn tó bá ti lè wíìlẹ̀ fún ẹnì kankan ẹni ẹ bá dẹ̀ tí wọ́n bá dẹ̀ ẹni tó ṣe wíìlẹ̀ bá dẹ̀ ti lè kú wọ́n máa sí ìlú rẹ̀ tó ẹni ẹ bá ti kú wọn ò ní jẹ́ kí wọn ò ní rọ̀ ní ẹ mọ́.
1: Wíìlì tá à ń sọ igan ṣe ẹ ní kọ́pì ẹ̀ dání.
0: Òun náà ni mò ń sọ. Ṣé à ń pe lọ́yà yẹn gan-an olú yẹ kó sọ fún mi nígbà tó wá sí Sweden yẹn. Iṣẹ́ lọ́yà ni àárín lọ́yà yẹn àti kóòtù yẹn ṣé o ti yẹ yín sìn lọ́yà wọn àti kóòtù wọn ní ilẹ̀ Amẹ́ríkà.
1: Ẹ jẹ́ àṣẹ pàápàá nítorí àkókò.
0: Okay, so
1: ṣé ẹ ti ní kọ́pì wíìlì
0: dání? Mi ò tí ì ní lọ́wọ́. So náà ni mo wá fi approach to kọ́pì ti wà ní First Bank tó jẹ́ bankers wọn ní Nàìjíríà. First Bank ni banker wọn ní Nàìjíríà.
1: Báwo lẹ́yìn ṣe mọ̀ pé wà nbẹ?
0: Mo ní information lọ́wọ́ tó dáa.
1: Information dey active lórí.
0: Ṣé rí bọ́ ṣe máa ń ṣe rèé tó bá ti dà báyẹn

0: lawyer yẹn ló lawyer yẹn àti court yẹn ló jẹbi torí ìgbà tán kú torí àwọn atájẹ beneficiary inú bí ìyẹn kan ah gbọdọ mọ pé beneficiary yìí ni wọn tán bá ṣe wà láyé tó ti yẹ tán bá wá ṣe ẹsìn láyé mọ court àti lawyer yẹn ló máa gbégbèsè láti contact gbogbo àwọn beneficiaries yẹn so mo rò pé ìgbésẹ yẹn ni adájọ yẹn gbé ngbà tí wọn bẹrẹ probate yẹn lọhùnún ó wá bèrè mi lọwọ lawyer yẹn wọn sọ pé mo wà ní sweden tó ti yẹ mo rò pé torí ẹ ló fi wá láti rí ẹsùn wò mí níbi tí mo wà ní yumi ní sweden so òun lọ́yà yẹn ló ga lẹ̀ òun lé ẹkú sọ fún mi nígbà tí wọn sì láyé mọ tí ó ti yẹ kò wá sọ fún mi nígbà tó wá sí sweden yẹn tó bá dẹ̀ ti dàgbà yẹn bí wọ́n ṣe máa ń ṣe rèé ni pé ìyẹn á wádìí court tí irú ìyẹn wà àti àwọn bank tí wọ́n bá lówó sí tàbí tí wọ́n bá fún mi ní access so nípasẹ̀ court àti bank ṣé wọn àti àwọn ọlọ́pàá èmi gan ti kọ lẹ́tà sí mo ti petition first criminal police office ní alágbọ̀n so wọ́n wá ń delay àti process kíní yẹn mo ti require fún mo ti request fún intervention interpol tẹ̀kọ́ àti federal criminal police office alágbọ̀n mo involve first bank síbẹ̀ àti court yẹn lamẹ́ríkà harris county probate court department ní austin texas so ó yẹ kí wọ́n ti take action so gba ti wọn delay láti take action le lori mo wa petition national human rights commission mi ti ẹ lowo ati type mo lo fo lati fọwọ kọ ni so mo wa.
1: Láti gé àwọn ọ̀rọ̀ láti gé kúrú bàbá àwọn nǹkan wo lẹ̀yìn rò wípé wọ́n wìlì fún yín gẹ́gẹ́ bí information tẹ gbọ́.
0: Àwọn nǹkan tí wọ́n wìlì fún mi ni wọ́n ní owó sí asset sí first bank. Yẹn ni commercial bank nìkan yẹ kan tó ní access sí àti owó account sí Nàìjíríà.
1: Ẹgbẹ́ nu sí kìíní
0: ìdájọ́. Commercial bank kan tó ní account sí ní Nàìjíríà nìyẹn. So wọ́n ní central bank banks àti securities ni wọ́n máa ń rà sí àwọn ènìyàn tí wọ́n. Àwọn yìí ń ṣe commercial bank. But wọ́n máa ń ra security máa ń ní assets bíi banks and securities. Èmi náà wí ilẹ̀ fún. Ìtàn ní sí central bank. Ìtàn ní sí federal mortgage bank. Nigeria, ìtàn ní sí Bank of Industries, ìtàn dẹ̀ ní sí Bank of Agriculture, ó jẹ́ bank márùn-ún. But torí pé commercial bank kan tó náà tó wà náà wọn ni First Bank, ti bẹ̀rẹ̀ ní owó yẹn pọ̀, owó yẹn pọ̀.
1: Ó tó èlò.
0: A ti fẹ́ wọ, ó kéré ju àwọ 6 to 8 billion naira.
1: Ti First Bank nìkan.
0: Tòdò ti First Bank.
1: Tàwọn báńkì òkú nǹkan.
0: Tòdò àwọn yẹn bí káàkiri kásáà pé 1 billion naira. A tó bẹ̀.
1: Tàbá wá sí gbogbo ẹ̀pọ̀ yóò mọ̀ lọ bí ìlú báyìí.
0: Àwọ̀ 10 billion naira. Kò lè less than 10 billion naira.
1: Àwọ̀ 10 billion naira.
0: Àwọ̀ 10 billion naira.
1: Ẹ bá rí 10 billion naira báyìí.
0: Màá lọ tọ́jú ara mi. Torí.
1: Ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí.
0: 1967 November 28 náà bí.
1: 1967
0: November 28. Wọ́n dẹ̀ bí àwọn ní April 14, 1956. Ìyẹ fire group tún ní àwọn atájọ tó bá bí ọ̀ràn ìgbà tó bí wọn sí yẹn areas ni wọn èmi jẹ sagittarius tí ó ti yẹ yín sí so areas àti sagittarius fire group ni máa ń pe areas sagittarius àti leo fire group lèmi àti wọn akọbílẹ̀ lèmi àti wọn gbogbo àwọn nǹkan tá a tún ní nǹkan mọ́ ni so bó ṣe torí bí ìlera mi ṣe wà nísìnyí mi ò lókun àti
1: lókun. Àwọn ọmọ yín kọ́.
0: Mi ò tí ì bímọ lórí iṣu pé irun tí ìṣẹ́tù dáhùn ni pé irun rẹ̀ ní ìlera tó pé.
1: Ẹ tí ì bímọ.
0: Mi ò bímọ.
1: Ṣé ẹ ìyàwó yín kan?
0: A mi ò tí ì níyàwó.
1: Ẹ níyàwó.
0: Bẹ́ẹ̀ni.
1: Àti 1992 lẹ́lẹ̀ ti padà dé Nàìjíríà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tí ì wà níyàwó.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ló yẹ tẹ̀ fi níyàwó?
0: Àti àìlera ìlera àti pé mi ò tí ì ṣe gbàtí mi ò tí ì ṣẹ́tù dáhùn.
1: Ẹ̀ṣẹ̀ kí lẹ̀ ń ṣe?
0: Mo teach àwọn láwọn ibì kan ibi tóbi méjì mẹ́ta kí n tó lọ ni mo ń ṣiṣẹ́ ní textile company kan ìgbà tí mo dé mo teach láwọn ibi méjì mẹ́ta then private private school then tí mo ṣe gbẹ̀yìn ni ìgbà tí mo tẹ ẹnìkan tó jẹ́ àǹtí mi ní Nàìjíríà bí wọ́n ti ṣaláìsí tí wọ́n bá mi shoe shop kan tí mo ń ta torí àlera mi. to ti yin sin ti mo le ma se na ni ke ke ma yara electrical materials mo as phone accessories ke ma ta won kan ba mi gba shop ba ton ri pe ara mi o le to la aya mi o ya po lati ma le ma se awon kan ti ti ma ti mo le se ngba ti mo kin to travel yen so iba ti won de ti shine si iye yin se ko se ni to tun le ba mi
1: establish sister yin e bawo la won se je se se biological
0: eh abro won tan mo mother mi bi bi omo ya mother mi won shine si
1: omo lubo ni
0: omo side ibokun ilesha
1: egbe nu si making dada
0: ibokun ilesha
1: ibokun ilesha ni sugbon ibadan ni won bi yin
0: si ibadan no bi igba ti bi si je yo ati capital osun atoyo si je ibadan bi
1: awon parent yin
0: awon ti shine awon mi ji shine si kin to travel
1: seyin nikan won bi ni awon egbon yin awon aburo yin
0: ko imi la ko bi
1: eyin la ko bi
0: akobi le mi ati bore mi ti mo pale lohun
1: akobi jo ni
0: akobi atunta ni nkan mo fire group akobi mi ati mo ati jade awon to ye kan ri ti won le ri mi locate trace ati locate ni Denmark
1: awon aburo ti yin ko ti o je bi omo iya yin
0: bi ton bi tele mi leyin challenge ni so
1: awon yoku nko
0: ye mo ba mi dasi but awon na ni body ni ton ati won ti marry won de ti ni yawo bi mo so won ni la bi ti mo awon na ti ti yin
1: se e mo ri re mo nsoro
0: ama ebi ton jin wa jin
1: bi ibo won wa
0: iku ni kan wa so ku de fe ki ma jo nle lo wa lo ti bi mo ara mi ya mo kon manage ni kan wo yin bayi awon do to so fun mi gan pe tin bayi ti
1: egbe nu si kini dada
0: awon do to so mi pe tin bayi ti ma toju ara mi gan gan mai se ti yin ti yan ba de pade en to si yan lo to la mi to si yan lo re to se so si yin si so iyun le lo kon le ko tun ma fo ko mi so but e pe to eyan ni gbogbo nkan to transpire ati bo se je no mi shalaye fun yin so
1: to to be ju gbogbo e lo ati gbo gbogbo nkan te so e de ri wi pe nigba ti a bere si ni mo tari oro si yin lati fi oro wa yin lenu wo mo je ko ye yin pe ohun ta n se yin awa nikan ko la n se won ni enikan ije awa de ope eyan oni won pe ni jomo a ni awon ti won dan to akoko luko baba n soro nipa imo ofin eto yi a n ja fun eto eyan ni a gbodogbo wipe won se wili fun eyan won wa fun o a fe mo idi ti won fi fe fi eto iru eni be ti won fe fi dun amo nigba ta bi le re wi pe bo le si je si eni yi awon idahun te fi fun wa ko fese mule to ko si si eri to muyan nibe ka wa gbe leun segbe kan ohun ta wa n so yi gan gege bi wiili ta fe sise le lori ije ni eda re lowo eni o si lowo yin ohun temi o so ni wipe ati gbo oro yin a si se awon kan to ye ka se le lori a gbe igbese t'Olorun ba ran wa lati de oju oni ti yin o
0: amen
1: e seun sir.

0: Mori papa ye o mi si fe ma po loju mi.
1: Ayele o iko si o.
0: Teyin na ba wa nbe baba bayi kanu. Se boro le ti gbon. Abe gbo dada ni. Nika baba e bere don tenu boro
1: lomode ataba
0: mo joko dada mo si n fara pale gboro won
1: elomiran ase bi
0: mo n ba won fi emi ririn ajo
1: o n ba mi la se muru pe lowo eni to mu se ni
0: bo le yin o se riro baba ta n so yi Den o si gbo wepe awon kan won ni ogun ti won ti se to re fun won ti will awon properties e kokan fun won ti fi owo nu bank fun won Eya si awo baba yi lato kedele. Te yan ri pe baba yi si nilo iranlowo o. Ta le ni ti an fi aje baba yi gan. To ni mo ba bi won le ri pe dakun egbon yin te n so igan bo lo se je si.
1: Nje ta ni mo ri owo lo n je won.
0: A se peyin na n gbo. Bẹ́ẹ̀ lọ́rọ́ ti dàrú. Ibẹ̀ ni bàbá ti a ń sọ̀rọ̀ wípé àwọn ní connection lọ́nà kan àti kan àti kejì. Ẹ̀ka ń tà. Bí wọ́n ṣe sọnù. Ṣé ẹ̀ka ń ta tẹ̀mí mímọ́ ni àbí èwo àwọn bá lè hàn lẹ́ẹ̀ka ń ta. Ṣé ẹ̀pàdé ọlọ́run ni. Ṣé àtẹ̀yìn ẹ̀ wá ṣe Pọ́ọ̀lù lọ́nà Damascus. Tọ́ àwọn náà lẹ́ẹ̀ka ń ta tiwọn ní Denmark. Torí dàbí pé Denmark ni wọ́n ti mọ́ra wọn. Nígbà wọn àmọ́ ṣàlàyé ẹ̀ka ń tà fún mi dáadáa. Ó jinlẹ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀. Ṣé fámílì ni? Wọ́n láwọn ò fámílì. Èèyàn bá tan la mọ́ mọ̀ wípé ẹ̀jẹ̀ èèyàn rùn kanra èèyàn. Ẹ̀ẹ̀tàn. Ẹlẹ́ẹ̀lẹ́ ẹ̀ka ń tà.
1: Olùkọ́ni àtàkẹ́kọ̀ọ́ ti dọ̀tà ara wọn.
0: Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ìlànà ìṣẹ̀dá wọn lóríṣiríṣi. Kankan ọjọ́ kan wọ́n bá wọn. Èmi náà bá ń bí wọ́n lè rẹ̀ pé gbà wọ́n bí lọ́jọ́ Tuesday. Bẹ́ẹ̀ni lọ́jọ́ tíìze wọ́n bí dáàdì wọn náà lọ́jọ́ tíìze. Lọ́jọ́ tíìze wọ́n bẹ́yìn náà ni. Ṣé ẹ̀ka ń tànú?
1: Torí ẹ̀ṣẹ̀ lọ.
0: Wọ́n tún ní ìlànà ẹ̀jẹ̀ tí wọ́n làwọn. Ń dáàdì àwọn àpò ló ṣe àjọra wọn nítorí Ọlọ́run.
1: Ẹ
0: sọ̀rọ̀ fún mi ń bùlá bàbá yìí. Wá dàbí orin tọ́pẹ́ àlàbí tí a mọ̀ ń gbọ́ yìí. Orí olórí apá alápá ẹsẹ̀ lẹ́sẹ̀ rí ojú olójú gan pàápàá. Ẹ̀yìnmú onímú ló tún gbé. Kíní òfẹ́ ìjọra wọn. Àbẹ́ èèyàn bá sọ pé èèyàn adopt èèyàn lóòótọ́. Àwọn ìlànà àtàwọn ìlànà kan bẹ́ẹ̀ àwọn ẹbí gan gbọ́dọ̀ mọ̀ sí i. Ẹbí ẹni tó adopt yín. Àwọn gan ni wọ́n ó jà fún yín. Èèyàn wa ni o, brother wa ni lóòótọ́. bó lè jẹ́ pé ẹni tó ti ṣaláìsí kò ní àwo kò bímọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ yóò sá láwọn ìbátan yóò lẹ̀bí yóò lára tó yẹ kí wọ́n mọ̀ yín pé tọ́ kí brọ́dàwó tó kù ó ti sọ pé ẹni yìí òun ti adopt ẹ o nílànà brother to brother brotherly adoption. Èyàn kò sí ń bẹ́ẹ̀. Tọ́ ó yẹ tí a ti ẹ̀wà gbélé òun sẹ́gbẹ̀ẹ́ kan wíìlì tá à ń sọ ìgbà ń kọ́. Ṣé ẹ ní ẹ̀dá rẹ̀ dání? Ìgbélé òun náà ẹ̀tún ní. A lè tírèsì wípé ẹ̀rí lè tì pẹ̀lú ẹni yìí. Kò sẹ́rí tó múyán. Wíìlì tẹ́ ẹ tún sọ wípé ogún tẹ́ ẹ fẹ́ gbà yìí pé wọ́n fi ń dùn yín. Ẹ̀rí dà pé wọ́n ya ogún fún yín lóòótọ́ pé ti ẹ̀ ní. Ẹ̀lẹ́ náà ò sí. Tọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Bó lè jẹ́ pé ká tó tàta pínṣẹ̀ èmi àti bàbá yìí wọ́n tún gbọ́rọ̀ sí mi létí pé ẹ̀dákun àwọn nílò ẹ̀pù. Báwọn ọmọ Nàìjíríà bá lè ẹ̀pù àwọn. Nítorí orí àwọn díẹ̀. Àwọn sì ní àwọn ogun táwọn ń lò. Ibẹ̀ lára tí a wá ń fún mi pé àbí nítorí Ọlọ́run. Kò sí nǹkan méjì tó jẹ́ kí n gbé ọ̀rọ̀ bàbá ìsórí afẹ́fẹ́ ò ju pé a mọ́ ń pégbọ́n ni a kì í pé gọ̀. À ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Bàbá yìí sì nílò ìrànlọ́wọ́. Ẹ dákun bó ò lè yàn ṣe ń gbèrú ìgbésẹ̀ báyọ̀ ẹja lára wa lọ́yẹ̀ yan ọmọ Nàìjíríà. Àbí èèyàn a mọ́ báyàn gba nǹkan tí ò lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀. Àbí èèyàn a mọ́ báyàn gba nǹkan tá a lè tọpasẹ̀ wípé ó ní ẹ̀tọ́. Ní ìlànà wípé ẹni tó ní ó ṣe ogún fòun a lè rí àwọn kankan àtàwọn kankan bí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ o bẹ́ẹ̀ ni ṣe pera rẹ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ náà ló jẹ́. Ọlọ́mọ ṣàánú wa. Ó yẹ bá wa dá sí gbogbo ọmọ Nàìjíríà kí lè rò pa lè ṣe lórí ọ̀rọ̀ yìí. Kí lẹ rò pé bàbá yìí nílò? Ètò àlàáfíà ni ètò àánú ni. Ètò tá a ti ràn yàn lọ́wọ́ ni. Ààrẹ mọ̀lẹ́kúnlẹ̀ ètò yìí. Ètò níbi tí èèyàn ti ń rí ayọ̀ gbà ẹni tó ń la ìbànújẹ kọjá. Níbi abá tí ń kíyèsí wípé orúkọ ìrúdò ó bẹ́lẹ̀ ń bẹ̀ gbọ́n mi ṣe omi òtò àlétò ìgan ni ètò àlàáfíà. Kí la lè ṣe sọ̀rọ̀ bàbá yìí 0916-893-1000. Nọ́mbà àkọ́kọ́ nù nọ́mbà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ 0915-333-4893. Nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ 0911-3-4-8-9-3. Nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tó wọnú kòlò yìí nù. Ẹ̀yin tẹ́ ń pè ń wọlé ń jára wọn ni. Ẹ mú ìjà dúró sí ojú kan náà ẹjẹ́ pin káàkiri ni. Ẹ̀lọ́. Ẹ̀lọ́. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́ mò ń gbọ́ yín ẹ̀yọ́ ta.
0: Tọ ẹka alẹ ọta ló ń pẹ àti
2: kò lè tún gbé ṣe. Ẹkùnṣẹ́ ìkúdù.
0: Ọlọ́run ní tò ó.
2: Orúkọ mi ni Mr. Bello láti Ẹlẹ́bú.
0: Ẹ ṣeun.
2: Ọ̀gbẹ́ni tí ó ń sọ̀rọ̀ yẹn ó ti wá sí ilé fídíò kan náà odidi bí ọ̀sẹ̀ mẹ́rin wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀. Ọ̀gbẹ́ni ni ó dàbí pé ara rẹ̀ yá. Ẹ má wulẹ̀ dára yín láwọn lórí ọ̀rẹ́. Ẹni kó wá àwọn ẹbí ẹ̀ lọ. mo si ti eyin dara ni ra mo mi ti mo ni ga ni ente
0: to e seun ojo ni ti eto iranlowo eto alafia ni eja tu gboro elomi elo
3: elo baba me kale
0: e mo kale ma o ta lo npe ati bole tin pe
3: yin akun ojo olohun o gba fun yin o
0: ami olohun
3: mrs dabaye ni la tele bi
0: e seun ma
3: se aba gboro enu baba e omi ma ma ko lo ti emi o wa ko boya gbo fun to yen o yo o je ofito ọmọ Nàìjíríà bá lè sàánú wọn kọ́rọ́kọ́bọ̀ tó ní ọmọ Nàìjíríà bá ní kéèyàn dájọ́ kéèyàn fún kó lọ jẹun kò mọ nǹkan kan mọ́ bí wọ́n ṣe wá ní. Torí wọ́n bá àdọ́pt èèyàn náà á ṣá ní ẹbí á ní ara á mọ̀ pé nǹkan báyìí ló wà ní kápá àti tiẹ̀ tó jẹ́ ti tiẹ̀. Tó bá ti àjẹ́ bọ́ yá nǹkan náà bá ṣe wá ń ṣe wọ́n nínú wọ́n á mọ àlàyé láti fi pé bọ́n ṣe jẹ́rìí bó ṣe jẹ́rìí bọ́ gbogbo tí wọ́n ń sọ ni àárí àrígbámú òtítọ́ kankan níbẹ̀. Lásán sọ̀rọ̀ síwájú wọ́n sọ̀rọ̀ sẹ́yìn ni àsan àti ìtọ́mọ ìyá kan náà gbogbo ẹni tó wá lè jẹ́ ẹlẹ́rìí fún gbogbo wọn náà ti ta láìsí. Ọ̀rọ̀ yẹn ó ń dùn yàn lọ́kàn járe tí ọmọ Nàìjíríà bá lè ṣe fún. Wọ́n gbọ́ pé wọ́n ń ṣe àánú ní dídà ló jẹ́ kó wá. Ọlọ́run ni dorí gbogbo wa rú ọpọlọ wọn ní dàrú o.
0: Àmì ọlọ́run.
3: Bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ ṣe o.
0: Àmì o. Àmì o.
3: Ọlọ́run mọ̀ gbà fún yín
0: o. Àmì o. Ẹ ṣe o. Tọ́ ẹ ṣe o. Ohun tí ń yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ bàbá yìí ni pé ó kó àwọn ìwé kan wá àwọn fọ́ọ̀mù kan wọ́n á wò ó pé dákun ó sì ní àwọn kan tí wọ́n buwọ́ lò ó tí wọ́n gbé fọ́ọ̀mù yìí fún ẹni lóòótọ́.
4: Ọ̀pọ̀ ọmọ ti sọ òbí tó ní
0: kéèmì àti bàbá ò tó lè ráyè ìjókòó àwọn ìwé kan ni wọ́n kọ́kọ́ kọ tí mo sì lórí ọ̀fẹ́ láti ká kó tó di pé mo lórí ọ̀fẹ́ láti jókòó pẹ̀lú wọn. Bí a bá wo àgbékalẹ̀ ìkọ̀wé bàbá yìí èèyàn ó tún wò ó pé ṣé èèyàn a lè sọ pé nǹkan kan ń ṣe bàbá yìí ní ìlànà pé àbí nǹkan kan fẹ́ wọn ò fẹ́ sọ̀rọ̀ jù ní
4: ẹsẹ̀ wa ń gorí ẹsẹ̀ lọ.
0: Ìṣòro wọn gan kò dàbí ẹni tí nǹkan àbí situation ló fa nǹkan tí ń ṣẹlẹ̀ ni. Hello. Ẹ mọ̀ kálẹ́ sà o. Ọlọ́run ní tò ó ta ló ń pè àti ìbọ̀lẹ̀ tí ń pè yìí sà. Ẹ ṣeun
5: o. Ó mọ̀ ga o. Ọlọ́run ṣọ́ wa nínú ayé yọ.
0: Àmì Ọlọ́run.
5: Mo gbàdúrà wa.
0: Àmì o.
5: Nípa ọ̀rọ̀ tí bàbá yẹn sọ. Tó yẹ kí àwọn ìdẹ́yìn kéèyàn náà fi kọ́ bá náà ni. Gbogbo orúkọ tí wọ́n lóyún ti rẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn gan. Ọ̀pọ̀ ya sí wọ́n sì ní ìdí ìrànlọ́wọ́. So nǹkan tí mi lérò ni pé tẹ̀lé bá wọn ni pé nípa wọn ní ẹ̀gbọ́n àwọn kan. Dàbí wọn ló wà lẹ́kọ̀ọ́.
0: Tọ́ ẹ ṣeun gan sa ojú òní tí yín o.
4: Alájú sílẹ̀ kí sàlùbọ̀ oko wọ̀n ó tó fẹ́ wà.
0: Bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ nígbà tèmi àti bàbá yìí ń sọ̀rọ̀ ẹkún mọ̀ gbọ̀nyàn.
4: Ìwà àlàáfíà.
0: Nígbà mo dé abala pé kí ni ọjọ́ orí yín.
4: Ìgbàgbọ́ ẹ̀jẹ̀.
0: Tí wọ́n ṣàlàyé fún mi.
4: Ẹlẹ́rìí.
0: mo ka le ni eji bo ba mo di bi odun ti nbo ba un won mo mo pe bi omo ogota odun 60 years
6: olorun ba se lowo esu
0: e ti niyawo abi e ti niri o lo abi e ti niri o sai se olorun o niri ah je nti o niyawo orile yin o so pe se ti bimo o le se an gbaye titi da asiko yi e ti e ro pe e fe niyawo e fe bimo ni kabisi olorun o me wa nbe lorile ede nkan kan nu aye abogun wa ni
6: sole oya ore ron
0: mi o wa fi oro wa baba nlenu wo tan won yi saba se be mo tu si won so wo osale
6: oro oluwa serere o e
0: asuma me won fi eti ko mi leti gbenu so ni eti mi be lo ti ye mi pe o si dabi pe baba e ni lo ran lowo o amo to be ju gbogbo e lo eyin omo Nigeria eyin te ngbo mi e ti wo ba nipa lati se ran lowo fun o nle ni keje toju e o
6: ire ko wole wa
0: eyin baba to pe wa tan yi igbese ta lagbe na nu won o pe eyan won ti won ni nbe leko ka le ri imole soju ona hun nkan mi a mo se yan ke yan mo fojo pe ina ngba mi o si le jo oto o amo tin kan mi a se se pa won kan won fe nkan kan si won lati gbagbe sa mo tun ro emi tun ro ni toro won o fi fe abi ke yan o to le mo gbigbe se pe a lo ni nkan kan bi kan won o si le je ko bo sonu mo n lowo se ohun o gbe to ohun abi o wa fe nkan si ni fi n so ko boraja ni o fi mo ona ti o gbe oro gba mo amo to be ju gbogbo ero eyan omo Nigeria olorun ba fi nkan kan seyin na lokan e ma binu gbogbo eyin te n pe mi won o ni le gbe pe mo o olorun ba fi nkan kan si yin lokan lati se fun baba yi emi o fi number mi sita bi mo se mo n fi sita leyin eto e le pe mi o
6: aye ma
0: e ba fi ran wa a jise fun won koda baba se n jise la so pe ki won gbenu si mike ni ilana ti dupe ni o àwọn rí nǹkan báyìí gbà o àwọn rí nǹkan báyìí gbà o ò gbọdọ rán èèyàn ṣírú bàbá yìí kéèyàn dà á pò ọlọmọ ti ẹjẹ ríru ẹ àwa náà ń ṣàánú èèyàn tọ èèyàn mọ nǹkan tóun ó ṣe òótọ lòun ó fi gbádùn àti ẹ náà ọ̀nà tó ti là èèyàn mọ nǹkan téèyàn ó ṣe tọ́nà òun ò fi ní dì í èyí téèyàn ń bẹ ọlọ́run kó là èèyàn mọ téèyàn ó ṣe tọ́nà òun ó fi là pèrègèdè ẹ̀kọ́ nọ́mbà mi sílẹ̀ bóyá ẹ bá fẹ́ ran bàbá yìí lọ́wọ́ tàbí ẹ̀yìn náà lọ́rọ̀ tẹ́ ẹ fẹ́ gbé wá sórí ètò kó tó dariwo ẹ mọ̀ jẹ́ ilé yín ó dàrú mo mọ́ ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ti ń kẹ́fìn kankan ẹ tètè kan sí wa ọlọ́run ní ń bá wa ṣe ọlọ́run ó sì máa bá wa ṣe nọ́mbà mi rè 08058816462 ẹ̀dàkùn lẹ́yìn ètò ní kẹ́ ẹ pè mí ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìpolówó ọjà yín ẹ̀ máa bọ̀ ń bì í ibi ìlàdó àyín ó ti gbà ètò tí gbogbo ayé ń gbọ́ ni o lókè òkun gan wọn ń pè wá páwọn ń gbádùn wa gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ ṣe kínní ẹ fẹ́ ṣe sọpráìsì fún òyàn birthday surprise ati be lo e fe aba yin ki ololufe yin wedding anniversary e fe mo riri ore eyin omo so bi ani mo bo se eto alaafia ni eto ebi ni eto ore ni eto ara ni eto ilu ni eto ta tin to loki lo mo ba tu eto ta tin to ebi ke bi o mo ba daru ni ben eto ore ni lekan si number mi re 08058816462 to awan lo loni o atun bonjo mejo lasio lojumare a mo be o benin besu atelese abena wo o fi nu banuje won ni bayin nu banuje ododi ninu le te tin gbo mi e ni ro ngbe sonu bi o se bi omo alaboyun le o mo bi were awon agan wo mo towo alabosu loruko gbogbo awon taajo mu eto yi wa se ti gbo yin o nle mi nso o wipe awo o sadi anybody olohun oba mi oke la sadi ori apata kristi la wa le tin te sise mo tan yin ati mo ko ti kunje iku aye kun o le pa wa mo olugbe mi go motosho lo ko temi your radio apostle aro dolo bi eni ro goolu omo ya adua enri osage on lo lowo button ta jo sise ohun ati gbogbo awon ta jo dase da opolopo to fi mu yesi le titin lugbenga odijo mejo ire o dabo